0: túmọ̀ òní túmọ̀ ọ̀yẹ̀ àláfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn

0: ẹ kẹ́ aleluya.
1: Aleluya.
0: Ọjọ́ agbára.
1: Glorious day.
0: Ọjọ́ ògo titun.
1: Day of new glory.
0: Òní ni Sunday.
1: Today is Sunday.
0: Gbogbo ènìyàn.
1: Everybody.
0: Ẹ dìde lẹ̀.
1: Rise to your feet.
0: Ẹ jẹ́ ká sọ pé.
1: Let us appreciate God.
0: Fún ẹni tó ni gbogbo ayé.
1: He that owns the whole world.
0: Ọlọ́run tí kìí sẹ́niyàn.
1: God that is no man.
0: Ipa tó wọnú ipa.
1: The power in all powers.
0: Agbára tó wọnú agbára.
1: The might in every might.
0: Jojúmọ́ lọ pẹ́ wa lọ́dọ̀.
1: Every day do we appreciate this God.
0: Jojúmọ́ láyìn.
1: Every day do we praise him.
0: Ó ti sore tá ò lè
1: gbàgbé.
0: Ìjẹ́ lónìí ọjọ́ ìsinmi.
1: Ìwọ
0: náà kọ orin kan.
1: You too sing a song now.
0: Kò tiẹ̀ fi yin.
1: At least to appreciate it.
0: Lílọ bíbù ẹ̀dá láyé.
1: Wẹ́n àá kọ́mìnà bẹ́ẹ̀ wọn
0: lọ́wọ́. Ọwọ́ Olódùmarè ló wà.
1: It is the Almighty that directs.
0: Bàbá mi ọlọ́wọ́ gbọgbọrọ tí
1: yọmọ ẹ̀ náà fẹ̀.
0: Kẹ̀níwọ̀n ẹ̀yà Júdà.
1: The line of tribe of Judah.
0: Onílé káyà káyó.
1: The one that fits all.
0: Àjíǹde àti.
1: The resurrection and the life.
0: Ọpẹ́ yẹ o. Ògo yẹ o. Iye yẹ o. Ẹgbẹ́ ọpẹ́ wọ. Ẹgbẹ́ yìí wọ̀, ẹgbẹ́ ọpẹ́ wọ̀, a dá ọpẹ́ padà. Ẹgbẹ́ ọpẹ́ wọ̀. Tó bá lè bá mi yí lẹ́nu
1: tó.
0: Kò tiẹ̀ fi sọpẹ́.
1: Ẹni
0: yẹn ni mo wà láàrin aláyè. Tó ń yin bàbá. Ẹ ṣe o. Parí àánú gbà. Ògo fún orúkọ. Ògo fún orúkọ. Lónìí. Olúwa fọwọ́ kàn wá. Kí ogun tó gbé wa mi. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Gbogbo ìṣẹ̀dá tó gbọ́
1: mi lónìí.
0: Lẹ́yìn ọpẹ́.
1: Mo
0: gbàdúrà fún
1: ọ.
0: Gbogbo tó ń da iṣẹ́ rẹ
1: rú.
0: Kólúwa gbẹ́sẹ̀. Torọ́ ni
1: Sunday.
0: Ọjọ́ tó yàtọ̀.
1: It's a separate day.
0: Òní ni o.
1: Today's the day.
0: Àwọn ẹ̀ka ìjọ wa ń
1: gbàlejò. Branches.
0: Àyà gàba
1: sí
0: ètè dèbè rú
1: àṣà
0: ẹnẹmẹzọ àgàbà lè jí àṣà
1: tún yàdà
0: so ti gbọ pé
1: aago
0: mẹfà láàárọ
1: yìí
0: ni mo máa balẹ̀ sí lolo
1: boston
0: kò sí african time
1: no african time please
0: gbogbo n ta fẹ ṣe ń bẹ yẹn
1: láàárọ everything we want to do there today
0: àtàṣe àti gbogbo
1: ẹ authority and everything
0: láàrin 3-4 hours
1: within 3-4 hours
0: mo ti lọ
1: I'm true
0: torí mo máa wà nkorodú
1: kọ́ tàbí ni korodú ọ̀sán
0: iná inú àpàtàkì
1: kú
0: ẹni ló máa pa náà
1: wò rẹ
0: olúwa sálọgbẹ iṣẹ rẹ yẹn kò ní dìṣẹ iṣẹ rẹ yẹn kò ní dìṣẹ gbogbo ẹni tó rán àṣà sí sí
1: ọ
0: ẹni tó rán ẹdì sí ọ kí ẹlẹrùú gbẹrù
1: ẹ
0: psalm 35 ó ní olúwa gbógun ti àwọn tó ń gbógun ti fi jà fún àwọn tó ń bá mi
1: jà
0: when God is ready to deliver you the best way is to turn the evil back to the sender. Ìdájọ́ ló dájú. Sọ àlù lé dáfídì.
1: Sọ àpò ṣúté.
0: Àfìgbà tó para
1: ẹ.
0: I kid himself.
1: Ó para ẹni.
0: Kò ti rí ìmísí láti ọ̀run wá. Wípé mi olúwa. Mo fẹ́ jà fún
1: wa.
0: Wòlíì Samuel Adébáyò
1: Òjò.
0: Olórúkọ mi. Tí gbogbo yẹn
1: pè ní kan bọ́
0: ìdí tó fi ń sọ bẹ́ẹ̀ ó ní tọ́lọ́ ń bá tẹnu mi sọ̀rọ̀ a máa sọ wá gbọ́ èdè
1: yìí
0: o wá gbọ́ ọ̀rọ̀ yìí o ẹni tó kù lé bàbá
1: ẹ
0: tó ń fi ògo pọ́n ẹ lójú ilẹ̀ yóò gbé
1: mi
0: ara yóò pa gbogbo ẹni tó wọnú ìmùlẹ̀ awo ni o àṣàṣì ni o tí wọ́n náà máa darin àjò
1: ògo rẹ rú
0: tí wọ́n ṣiṣẹ́ lọ́sàn-án
1: ló.
0: Bàbá mi yóò gbé wọn mi yóò gbé wọn mi yóò gbé wọn mi. Now olúwa ní ká ṣiṣẹ́ yìí nítorí nǹkan méje

0: ó ní ètò rere
1: ọ̀tá
0: ò dẹ̀ fẹ́ kó
1: sẹ́
0: ẹni tó pè mí wípé ẹ jáde tí wọ́n èrò ọ̀tá o kò gbọ́dọ̀ sẹ́ o lórí wọn sọ pé èrò ọ̀tá kò ní sẹ́ lórí mi èrò ọ̀tá kò ní sẹ́ lórí ọmọ mi èrò ọ̀tá kò ní sẹ́ lórí ìyàwó mi ẹ ṣe àmì sọ gbogbo ẹni bá ń kó kẹjọ láti ní ọ lára láti ní mi lára ẹlẹ́rùgbé ẹlẹ́rùgbé ẹlẹ́rùgbé gbogbo ìmọ̀ òkùnkùn gbogbo ìmọ̀ ta àsàsí ẹni bí àránsí ìdílé májẹ̀mú ilé èpè àránsí ẹlẹ́rùgbé ó tó bá fi da ètò ayé ẹrú bàbá mi ò ní gbà nọmba tù olúwa nítorí pé wọ́n ti ń dìlẹ́ ìrìn àjò àwọn
1: èèyàn delay your journey too much
0: ọjọ́ orí rẹ kò bá ire mu my god ọjọ́ orí lọ ire ò lọ so yẹ kó máa lọ bẹ́ẹ̀ ẹ dìde gbogbo èèyàn ẹ máa ké ta ló ń fi àkókò mi ṣòfò ilẹ̀ gbé mi ta ló ń fi ayé mi ṣòfò ta ló ń dìlé mi ẹ gba ìdá ẹ gba ọgbẹ́ ṣe àmì ṣe àmì tún ṣe àmì tí ọlọ́run bá rán mi níṣẹ́ mo mọ ohun rẹ̀ àkókò tá a wà yìí ó ní wọ́n ń da ètò ayé àwọn èèyàn rú nọmba tù ó ní wọ́n ń dìlé wọn ó ní wòlíì ẹ dìde sí ọ̀rọ̀ náà nọmba tù.

0: padà sílùú wọn.
1: Why are they still the same their
0: village? Lọ́dẹ tí wọ́n tó ń la làkàlà.
1: Why are they having nightmares?
0: Kí lọ́dẹ tí àwọn kan ò ní
1: fọkàbalẹ̀. Why are they not having
0: rest of mind? Gbogbo bó ṣe sáré tó.
1: Before you're running.
0: O tún padà sí square one.
1: You still return to square one.
0: Ìyípadà búburú ni
1: o. You even change.
0: Kò tí ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọlọ́run dẹ̀ wípé. Ẹni tó bá ní ọ́ lára. Yóò rú ìdájọ́. Ẹnikẹ́ni tó rí kó jẹ́. Mo sọ tẹ́lẹ̀ sí gbòòrò. Bàbá Ìsàmì. Ẹni fọkùkù yọ ẹlẹ́nu. Tó ń yọ ọmọ ẹlẹ́nu. Ọlọ́run yóò yọ wọn lẹ́nu. Ọlọ́run yóò yọ wọn lẹ́nu. Ọlọ́run yóò yọ wọn lẹ́nu. Ẹ̀yin ọkùnrin. Ẹ múra ní àkókò
1: yìí.
0: Àwọn òkòkò gba ìgboro. Wọ́n jẹ́ ògo gbà. Lọ́wọ́ àwọn ọkùnrin. Ìdí tó fi ní ká gbàdúrà. Nọmba fọ́. Àwọn èèyàn ti sọ nǹkan nù. Màyá lè gé lásán. They have lost things. Wọ́n sọ nǹkan
1: nù.
0: Ẹlòmíì sọ ìyàwó
1: nù.
0: Ẹlòmíì sọ ọkọ
1: nù.
0: Ẹlòmíì sọ ipò
1: nù.
0: Fẹ́sítì pòsíṣàn.
1: Àwọn ipò tó ṣe pàtàkì.
0: Fẹ́sítì ìbá fẹ́ lómi.
1: Ó
0: sọ nù. Ẹlòmíì sọ oyún nù. Ẹlòmíì sọ
1: opportunity.
0: Last chance to travel abroad.
1: O
0: gbọ́ lọ́wọ́ ẹlòmí. At the point of taking decision. Ni wọ́n dẹ̀ ọ̀nà ẹlòmí. Olúwa wípé ọmọ ní ká gbàdúrà back to sender.
1: O
0: sá máa ṣe ní church láàárọ̀
1: ènìyàn.
0: Mi ò mọ bó ṣe máa rìn. Bọ̀ tó o bá ti gbó yìí.
1: Kó
0: o gbé báàgì ẹ̀. Kó o tètè máa sábọ̀. Nítorí kíni o. Ìgbà tó Olúwa bá ti dá. Lèèyàn máa ń dìde. Psalm 68 verse 1. Ó ní kí Olúwa kó dìde. Ká sì tú àwọn ọ̀tá rẹ̀ ká. Definitely there are enemies. Mo dẹ̀ gbàdúrà láti òní lọ. Gbogbo ọ̀tá tó ní. Olúwa sáwọn lọ́jọ́. Olúwa sọ pé. Enemy make attempt to cover some people.
1: Ọ̀tá gbé ọ̀tá ti bu ẹnu bí mọ́lẹ̀.
0: They cover some sensitive businesses. Shop where igba kan ko
1: yi.
0: Ni igba kan.
1: No.
0: O ma n tabo
1: sebo.
0: Ni igba kan. Awon eyan ma
1: appreciate.
0: But won dan kan bo
1: e. But they covered you
0: now. Nobody want to see you. Nobody want to celebrate
1: you.
0: Nobody want to appreciate
1: you.
0: Emi mo wi pe.
1: Woli.
0: Prophet. Adua meje.
1: Seven prayers.
0: Ni ka gba lori eto yi. Ka to lo. Ẹgbẹ́ omi sọ́dọ̀ ẹgbẹ́ òróró sọ́dọ̀ iṣẹ́ ń bẹ̀lẹ̀ ni ẹ bọ́ sí di pẹpẹ afẹ́kẹ́
1: aleluya
0: méje ẹnìkan láti kẹ tó rọ̀ bá ti ká mi lára tí ó bá ti rán mi ẹ mọ̀ pé bó ṣe mọ̀ rí mi méje oyoyoyo
1: aleluya aleluya aleluya aleluya aleluya aleluya
0: aleluya. Ẹ kọjú sí ọ̀nà kejì. Ogo méje.
1: Ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
0: Ẹ kọjú sí ọ̀nà kẹta. Osana méje.
1: Osana, osana, osana, osana, osana, osana, osana.
0: Ọ̀nà kẹrin iye.
1: Iye, iye, iye, iye, iye. Iye, iye.
2: Orúkọ mi ni Ọlá Tinwo Ọmọlára láti ilé Akilapa. Ó yẹ kí n ti torí Muslim ni mo fẹ́. Àmọ́ nǹkan ṣẹlẹ̀ nígbà tí mo ti jọ ìjọ yìí tí mo jẹ́ pé ìyàwó Muslim ni mi. Mo máa ń sá pamọ́ tí n bá fẹ́ lọ ni. Àmọ́ tí n bá ti wá ń bọ̀ báyìí kí ló kọ̀ pé à ṣe bá sọ pé Ọlọ́run yìí dábìrà kí ló tiẹ̀ ń ṣe. Ó tó tẹ̀ nǹkan gbogbo mi lọ kò sí nǹkan kan. Mo kàn dé ṣọ́ọ̀bù mi ní bíi oṣù mẹ́ta. Mo kàn bá téèyàn kan já àwọn sweet. Oríṣiríṣi tó wọn bíi 15 carton. Mo bá kó sweet pé ta ló ní sweet ta ló jọjà lẹ ìrì mò ń kó tà mò ń kó wọlé mò ń kó tà mò ń tọ́. Nígbà mi wàá rí èmi ò mọ̀lẹ́ mọ̀ wo owó ránté mi o. Èmi bá sọ fọ́mọ mi tó wà ní sùkú pé nǹkan báyìí mo rí o kó má di pé wàá fọlọ́pàá mú mi o. Nígbà mi rẹ̀ ẹni béèrè èmi kó sweet èmi sáàrò owó mo nà yẹn. Ẹlẹ́ẹ̀kejì mo tún wá wá ń jọ Monday. Mo tún wá wá ní Monday lẹ́yìn náà láti fi oṣù kan. Mo kó ọjà sílẹ̀ mi
0: fún ìbéèrè. Ẹ máa gbọ́ o, ẹ jẹ́ wá ní Monday tí mo sọ fún yìí o.
2: Mi rẹ ni béèrè ọjà mi, mo dẹ̀ ní ọjà bí almost 400,000 sí ṣọ́ọ̀bù. Mo wá ní kí ló dé pé àbí ṣáàdúrà mi ò gbà, mo dẹ̀ ń gbàdúrà dàjí. Bí láti ṣe ní ẹ máa lọ, ẹ̀yin tẹ́ ti pẹ́ ọ̀n bẹ́ẹ̀ ṣe lọ ẹ̀kẹ́ lọ́ra ànúgbà. Mo dẹ̀ dé ṣọ́ọ̀bù dẹ̀ tọjà
0: 250,000. ọlọ́run orí òkè kí waste time.
3: No sir, no sir.
0: Àdúrà tí mo gbà fún ìjọ yẹn náà mo tún fẹ́ gbà yọ.
3: Bẹ́ẹ̀ni.
0: Iye hours tó lò níwájú ọlọ́run.
3: Ẹ̀mí mímọ́ o.
0: Fúnra ọlọ́run kò san fún ẹ.
3: Amen.
0: Ẹ gbàdúrà yìí.
3: Pray this prayer.
0: Ibi gbogbo tí wọ́n ti ń pariwo orúkọ mi.
3: Anywhere they are shouting my name.
0: Nínú ẹgbẹ́ òkùn.
3: In darkness.
0: Fún ibi.
3: For evil.
0: Ẹ̀mí mímọ́.
3: Holy Ghost.
0: Lọ kọlù wọn.
3: Attack them.
0: Ẹ jọ ẹ gbàdúrà.
3: Please pray this prayer.
0: Bí mo ṣe jí gbọ́ láàárọ̀.
3: That's why I had this early morning.
0: Ibi tí wọ́n ti mẹ́sàn.
3: Where they are mentioning my name.
0: Tó ti mẹ́sàn orúkọ
3: mi. Mentioning my name.
0: Fún ibi.
3: For evil.
0: Yálà ní gúúsù.
3: Whether the east.
0: Ní àríwá.
3: To the west.
0: Ìwọ oòrùn.
3: To the north.
0: Tàbí ìlà
3: oòrùn. To the south.
0: Ẹ̀mí mímọ́.
3: Holy Ghost.
0: Kọlù wọn.
3: Attack them.
0: Kọlù wọn.
3: Attack them.
0: Àdúrà.
3: Yorùbá
0: Ìwé tó mọ̀ kó àdúrà
3: lẹ́sìn. It's possible you have a book where you write down this prayer point.
0: Tí máa ti pè tán.
3: After I call it.
0: Ta parí ètò.
3: I will finish the program.
0: Bó bá tún lè gbọ́ mi rédíò mi.
3: I can hear me on other radio stations.
0: But tó bá ti di bí ọwọ́ ọ̀sán.
3: But when it's around that
0: phone. Tún fún rẹ ní 30 minutes.
3: Give yourself like 30 minutes.
0: Òtútù àwọn àdúrà
3: ìgbà. To repeat this prayer space.
0: Kò fún òróró kò anoint ara.
3: I bless your head with oil.
0: Ntí mò ń fẹ́ ni pé.
3: What I desire is.
0: Kí gbogbo yín jẹ́
3: aládùúgbà.
0: Fun lórí ọ̀fẹ́.
3: Because those that God gives grace.
0: Tí wọ́n ń wá sí program.
3: They come to our program.
0: Life and direct.
3: Life and direct.
0: Wọ́n mọ̀ pa kì í ṣeré
3: mẹ́. They know we don't play there.
0: Wòlí Samuel Adébáyọ̀jọ́. Kò sí lára ẹni tó ń fà kókó
3: yẹn sọ. In fact, among those that waste your time.
0: If you come, you will know what to come
3: to. Tó bá wá wà mọ́ tó tó dẹ̀ wá.
0: Àárọ̀ ìní Sunday.
3: This Sunday morning.
0: Mo dedicate ẹ̀
3: ní. I dedicate it.
0: Fún àwọn tí ọ̀rẹ́ sá lọ́gbẹ́.
3: For those that friends have injured.
0: David wípé.
3: David said.
0: Èyí ni ọgbẹ́ tí mo gbà.
3: This is the injury I received.
0: Lọ́dọ̀ rẹ̀ mi.
3: From my friends.
0: Èyí ni ọgbẹ́ tí mo gbà.
3: The injury I received.
0: Lọ́dọ̀ ọmọ ìyá mi.
3: From my own sibling.
0: Èyí ni ọgbẹ́ tí mo gbà.
3: The injury I received.
0: Lọ́dọ̀ ẹni tí mo gbà ṣiṣẹ́.
3: From someone that I employed.
0: Èyí tí wọ́n ti betrayed.
3: That have betrayed me.
0: Èyí tí wọ́n ti sá lọ́gbẹ́.
3: You that they have injured.
0: Èyí tí ẹ ti fẹ́yàwó dáràn.
3: You married the wife and you are indigent.
0: Èyí tí ẹ ti wọlé ọkọ rọ̀
3: bó. You enter matrimonial home
0: and indigent. Èyí tí orogún ti fi nǹkan
3: ṣe. You that other people have afflicted.
0: Àyà
3: ìlàbọ̀dẹ̀
0: fún. Ọlọ́run ó gbé ìní. Ọlọ́run ó gbé ìní. Ọlọ́run ó gbé ìní.
3: Ọlọ́run ó gbé
0: ìní.
3: Ọlọ́run
0: ó gbé ìní. Ọlọ́run
3: ó gbé ìní.
0: A ní níbi tí ènìyàn ti ń tako mi.
3: Say where man is after me.
0: Ọlọ́run lọ gbè mí
3: níjà. O lọ fight for me there.
0: Ó fi àdúrà yẹn ṣeré
3: o.
0: Níbi tí ọ̀rẹ́ ti ń tako
3: mi. Where friends are against me.
0: Níbi tí ọmọ ìyá ti ń
3: tako mi. Where my siblings are against me.
0: Níbi tí ẹbí ti ń tako
3: mi. Where my family is against me.
0: Níbi tí àti mo fẹ́ fà
3: sókè. Where those I want to uplift.
0: Tí wọ́n ti lọ ń tako
3: mi. I oppose me.
0: Fẹ́ kí n mọ jù
3: báyìí. That I should not be more than this.
0: Wà ní arúgbó ọjọ́.
3: Ancient of days.
0: Ẹ lọ jà fún
3: mi. Fight for me.
0: Má kàdáwà.
3: Fight for me o.
0: Má bínú gbàdúrà yẹn kiri
3: nílé.
0: Olúwa.
3: O lọ.
0: Níbi tí èèyàn ti ń block
3: yìí. Where man is blocking me.
0: Ẹ lọ jà.
3: Fight for me.
0: Ẹ jà fún
3: mi. Fight for me. Lọ́wọ́ ọjọ́.
0: Ọlọ́run yóò jà fún
3: ọ.
0: Máa yà gádà sẹ́tẹ̀lẹ̀. Ọlọ́run yóò jà fún ọ. Ṣẹ́rẹ́ yín tẹ̀ ń bẹ lórí social media.
3: Lọ́dọ̀ social media.
0: Ẹ ṣíà program.
3: Ṣíà dis program.
0: Ẹ ṣíà ẹ.
3: Ṣíà it.
0: Tó bá pẹ́ 51 times.
3: Up to 51 times.
0: Ẹ jayò pa.
3: You are not fair.
0: Ẹnìkan sun ẹkún àfun sínú.
3: Someone
0: is weeping with
3: you.
0: You can be the person's helper.
3: O le jọlu lọwẹ.
0: O le jọlu lọwẹ.
3: You can be the helper.
0: O le jala nu.
3: You can be the benefactor.
0: Ọlọ́run le lu ẹ fún.
3: God can use you for that person.
0: Bọ́n ṣe mi àwọn èèyàn
3: yìí. The way they are shaking these people.
0: It's
3: not good.
0: Wọ́n dẹ̀ ń já àwọn èèyàn
3: látòkè bọ́lẹ̀. put that from the top.
0: More than solely on that.
3: And they turn their heart to emptiness. Some have joy in it. When they see their mess fall. Some have joy in it. When they empty your home. Some have joy in it. When they see that you don't have choice. God of vengeance. Shout is where you are. Oh Lord, stop every storm. Stop every storm. Every storm my life is going to. Only God put an end to it. Today. Put a stop to that storm. Let the Lord rise again. Let the storm never rise again. Stop every storm. Let my life rise.
4: I sent both. Data iwa lohun yen baba se wa de gbogbo en pa ru authority mo ni kilo de kilo le to yi mo mi mi lo ni kin wa awon lo ma n gbon eko mo ti wa mo ni kilo de won won ya ti mo ba pade jo je eyan to da won ni ate ba je se baba da o kini kan mo sa ba won yan gide pade won soro won fun mi bo bo se nse ton yin e won jo mo ko pa kilo sele kilo le to yi ele po o so mo sa n wo won baba so pe iwo kan wa n bi ile ni o olohun to ba olohun ni ki so fun
5: e it's okay ata okay, and that will boss a cell phone now.
4: You walk on one be lane you. Toba to submit a re, O Lenye, Jack Ban, your white Jerry Ban. Along then is of a Toba to submit a re phone, O Larry. Ah, Monemi Baba in Bawio. Mo wa daily, Bubon Cotiman, Lord, do I fight, Batele Mamu

0: gbàtọ́wà di 2024 sí 2020 mo wá lọ sórí òkè ní january ele ọmọ mi wá pè mí first born mi ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n dáàdì ẹ̀ tó nílé epo ó kò ní mómi dáàdì ń sọ fún mi sínsìn pé kí n lọ ó ti ṣe jam ọ̀mú ọmọ jam tó ṣe lọ́dún ìtọ́ ọ̀mú wọn ó tún wá ní kọ́ wá tún ṣe pé tóun bá ti get admission wọn máa fún ọ̀hún sí gbogbo school pé kí n bá òun jẹ́jẹ́ ń bẹ̀ mo wá jẹ́jẹ́ sìmẹ́ǹtì kan gbà tí mo wá dé mo wá san ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run léni pé bàbá jèrè ọkàn mi wọ́n dẹ̀ tún fọmọ mi ẹládmíṣàn ẹ̀gbọ́n ọkọ mi ẹ̀ dẹ̀ tún san gbogbo skúl ọmọ mi mo ò ní wọ́n nẹ́ra mo ò lẹ́nìtìn ọlọ́run jẹ́ fàánú gbá mi mo jẹ́ lọ́wọ́ ìyanu débi pọ́kọ mi tó máa sọ dáadáa ọlọ́run orí òkè go ọlọ́run ọtọ́rí tìdú kọ́ ló máa pè mo ní mi ní sí kọ̀ọ̀kan mi lẹ́yìn ẹ̀ mọ́ mo jẹ́ rí mi ò ìnáwó bọ̀t ọlọ́run fọmọ mi ó fọmọ mi gbà mí lẹ́dúrà lẹ́nu àdúrà gbé mi mo rágbára ọlọ́run mi ò sanwó náírà ọlọ́run jẹ́ ṣàánú mi ẹni ẹ̀ náà máa gbé gbogbo responsibility ó jẹ́ gbé a ní ilé 500,000 ó sọ ní last week tí mo tẹ̀lé ọmọ yẹn lọ
1: hallelujah.
2: I pray.
1: Bí Olúwa ṣe ń bẹ.
2: As the Lord liveth and
1: speaks. Sí ẹ̀mí ẹ wà.
2: And speak us.
1: Gbogbo ẹni tó ti kàn ní pápẹ́ dandan.
2: All those that say compulsorily.
1: Àwọn máa rẹ yin ẹ.
2: They are going to see your head.
1: Wọ́n ṣubú lójú
2: ẹ.
1: Sọ́ra sábìsì ni ló kà
2: mí lára. Today's service I'm so concerned about it.
1: Orí ẹ̀ máa le gan.
2: And it's going to be massive.
1: Orí nǹkan méje ló bẹ̀sẹ̀.
2: Because seven things will happen there.
1: Number one.
2: Àkọ́kọ́.
1: Gbogbo ọ̀n tá a ti gba ara lọ́wọ́ wọn.
2: Those that have lost their potential.
1: A sì gba ìbùkún lọ́wọ́
2: wọn. Ìkejì.
1: Àwọn tó ti gba ọgbẹ́ lọ́dọ̀ rẹ̀.
2: People that have been wounded by their
1: brothers. Àbí lọ́dọ̀ ọmọ ìyá.
2: Or from their family members.
1: Wọ́n náà fẹ́ wòsàn.
2: They don't want to heal them.
1: Number three.
2: Ìkẹta.
1: Àwọn tí ń gòkè tí wọ́n ń jábọ̀.
2: People that keep rising and falling.
1: Bàbá mi ló ń fẹ́ fà wọ́n
2: sókè. Oh, they don't want to put them up permanently.
1: Number four.
2: Ìkẹrin.
1: Àwọn tí wọ́n ń bẹ́nu gbèsè.
2: Those that are in debt.
1: Sàmọ́ bá ṣe máa
2: bọ́nú. I don't know way out.
1: Ẹ má fi àárọ̀
2: ìṣeré. Don't joke with this money.
1: Sorry, Sunday service.
2: This Sunday service today.
1: Àti ìṣeré ẹ̀.
2: We have never had such a
1: before. Lọ́jẹ̀ wa máa ké tata
2: báyìí. That's why I'm shouting it now.
1: Gbogbo ẹ̀ka ìjọ wa.
2: In all our branches.
1: Káàkiri.
2: Globally.
1: Ní Èkìtì
2: ni o. Ní Èkìtì.
1: Ní Àkúrẹ́
2: ni o. Àtàkúrẹ́.
1: Ní Ajá ni o.
2: Àtàjá.
1: Ní Ògìjó ni o.
2: Àtògìjó.
1: Ní Sàgámù ni o.
2: Àṣàgámù.
1: Gbogbo ibi tẹ́ ka ìjọ wa.
2: Anywhere we have our branches.
1: Ẹ̀rí pa pàdé ń bẹ̀.
2: Make sure you meet there today.
1: Nítorí pé.
2: Because.
1: Àṣírí fẹ́
2: sí. Things are about to be reviewed.
1: Mo dẹ̀ máa connect.
2: And I'll be connecting with all the branches.
1: Nítorí àárọ̀ yìí.
2: Because this morning.
1: Àárọ̀ tó lágbára
2: ni. It's a very powerful morning.
1: Láti òní lọ.
2: From today.
1: Wọ́n ní rí ẹ̀dá ogun òní
2: dẹrẹ
1: ẹjáwáké olúwa ẹ fi èèyàn rere pààrọ èèyàn búburú ní agbègbè
2: mi. Use the right people to replace wrong people in my life.
1: The right people the good people.
2: Àwọn èèyàn tó dá.
1: Use them to exchange bad people.
2: Ìwọ́n rọ́pò àwọn ẹni ibi
1: láyé ẹ̀sìn. Ẹ fún mi ní àwọn èèyàn rere.
2: Give me good people.
1: Kí wọ́n dípò èèyàn búburú.
2: To replace the right people. Ẹgbà
1: tí
2: wọ́n rọ́pò àwọn
1: Gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ dá kọ́mpìnì ni
2: ẹ̀yìn ẹ̀ ní òkè ẹ̀yìn
1: àkọ́bí
2: ẹ̀gbàdúà
1: yìí.
2: Gbogbo

0: 500 bójójú yìí lọ. So bí mo ṣáà.
1: Mo ní ẹni tí kí mo ní ẹni tó ṣe.
0: Ẹni tó dá 500 bójójú ẹni tó dá 2000 lọ.
1: Tó fi tó gbé tiẹ̀ sókè.
0: So bí mo ṣe jó níjọ́ yẹn náà.
1: Èdè ló lẹ̀ sì dá.
0: Mo dá 1500 mo dá tẹ́lẹ̀.
1: Ẹ wá dá 1.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ try.
0: So bí mo ṣe wá ń jó, bàbá yẹn wà ní ìsàlẹ̀, àwọn jókòó lápá báyìí. Wọ́n wá dà sọ pé bí mo ṣe ń jó yẹn, ẹ̀mí Ọlọ́run sọ pé káwọn ó ta mi lọ rẹ̀.
1: Nice níbi ijó yín.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọtàn.
2: Nice abó ti sùn. Èèyàn kì í jókòó lékòó ṣe yẹn. Bíbélì ní làálà àwọn aṣiwèrè. Ọ̀dà olúkúlùkù wọn lágara, ọ̀dà wọn láàmú. Nínú ìwé oníwàásù 10:15, ó ní wọn ò mọ bí ènìyàn ṣe máa jáde lọ sínú ìlú. Ẹ fi ti késàrì fún késàrì ní ìwé mímọ́ sọ. Ẹ fi ti Olúwa fún Olúwa. Ìkan nínú ti Olúwa ni ọjọ́ ìsinmi. Ó ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ọ̀nà méje lèèyàn máa fi ya ọjọ́ ìsinmi sí mímọ́. Ìkan nínú ẹ̀ ni kọ́ lọ sínú church. Nínú ìwé Hebrew 10:25, ó ní mọ́ kọ ìpéjọpọ̀ aráàlẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíì. Àwọn kan ti kásà láàárọ̀ ọjọ́ Sunday ni wọ́n kó aṣọ jáde. It's not the will of God. There are so many things to be learned. Oríṣiríṣi nǹkan lọ gbọ́dọ̀ kọ. Tí wọ́n kọ tó mọ̀ ọ̀tún yàtọ̀ sí òsì nínú Bíbélì. And o lè mọ̀ lé. Ọmọ ò lè jókòó lé ní ìsìnkú, ó ní lé lòun ó ti gba certificate. Ń gba certificate ni kò sí ẹ̀ lè fi dé student. Àwọn ọmọ tí ń lọ school ojoojúmọ́ ẹ̀ lè fi wẹ́n tí ń ṣe sandwich. Kò ṣeé ṣe kò ṣe kò kọ̀ọ̀kọ̀ jọra. Màmá lọ múra láàárọ̀ yìí. Ẹ wo ọ̀tán obìnrin yìí. Ẹnu ẹ̀ náà ni fi ń sọ. Ẹ wo bí ṣe ń dùn mọ́ mi. Engineer ń lè gbọ́ nǹkan kan kí ni obìnrin yìí ṣe.
0: Bá a ṣáà ṣe ṣe tán, èmi ò kí n tètè bọ̀ síta torí a máa fún pọ̀ mọ́ra wa. Mo wá dúró, mo kọ́, mo gbàdúrà bí bàbá yẹn ṣe wá bá mi nìyẹn náà bá ní.
2: Nice. Nígbà tá a jáde, màmá yẹn ni mi ò sáré jáde, mi ò sáré lọ, mi ò mọ ṣe gírígírí. Oh my God. Àwọn tó bá dúró di Olúwa. Bíbélì ní àwùtún agbára wọn ṣe. Wọ́n fi ìyẹ́ gòkè bíìdì, wọ́n sáré kì yóò rẹ̀ wọn. Wọ́n rìn àárẹ̀ ò ní mú wọn. Ẹ̀yin kan bẹ tó jẹ́ pé o ò ní bá wọn bẹ̀rẹ̀ service, o ò tún ní bá wọn parí. Ọmọ sá lọ ní gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́. Oh, no wonder tí olóore fi jìnà. Ọ parí, ó lòun ọ̀bá wọn sáré, òun rọra ní òun máa jókòó tó òun yìí sáré bóde. Ọgbọ́ wẹ̀ sókè ọ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ̀kọ́ kúnú ọ̀rọ̀ obìnrin yìí. Òní tó ni Sunday mi. Ta tún láńgẹ́lì fẹ́ fọwọ́ kàn.
0: Bí bàbá yẹn ṣe wá bá mi nìyẹn náà bá ní kí n gba ìwé àti báírò kí n kọ àkáǹt nọ́mbà mi sí. So bí mo ṣe kọ àkáǹt nọ́mbà, mo délé báyìí, mo ń jẹun lọ́wọ́ bí 100,000 ṣe wọlé mi.
1: 100.
0: So.
1: Ẹni sùúrù bọ́ bá wù ọ́n gbà wọ́n bá ní ọmọ ìjọ máa ṣe bí olúńdù. Èmi ti máa ń kìlọ̀ fún yín pé gbogbo àwọn tó rí tí wọ́n wọṣọ tí wọ́n ṣe bí ibùba yìí ọ̀pọ̀ ló disguise wá sí church. O ò lè mọ̀ pé olóore ló jókòó tì. Ọkàn máa wò ó. Ọ pẹ́ káwa náà tó mọ̀ pé àṣé áńgẹ́lì a máa wánu meeting yìí tí ó wọṣọ tí ò tiẹ̀ ní fine bíi tàwọn yòókù inú chọ́ọ̀chì mo ti rí. Àṣírí tó ti tú sí mi inú chọ́ọ̀chì ó jẹ́ ń lè fojú di chọ́ọ̀chì mọ́ láyé. Èmi mò ń kọ yín tó bá ń tẹ̀lé ó kàn rí bátẹ́gùn fẹ́ sí ọ. Àwọn ọmọ mo sì sọ́njọ́ yẹn bẹ́ẹ̀ ṣe ń jó bó ṣe ń fọrẹ́lẹ̀ ẹ̀ fi jó sọ̀pọ́ọ̀tì ẹ̀. Ṣé ẹ mọjójó ni màmá yìí?
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ̀yin mọjójó?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ mọ wọ̀rí ọjọ́ competition tó ń bọ̀ ẹ ń sọ nlẹ̀.
0: So bó ṣá ṣe ṣẹlẹ̀ bí wọ́n ṣe ní kí ni mò ń tà, mo ní oúnjẹ ni mò ń kiri. Wọ́n wá dà sọ pé irú oúnjẹ ò mú ní egbò àtẹ̀wá ni mò ń tà.
1: Elégbò ni yín.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ mú mi rántí.
0: Wọ́n wá dà sọ pé kí ló wù mí láti tà. Mo wá ní mò ń bẹ lọ́hùn tẹ́lẹ̀ wípé fúùstọ̀ ló wù mí pé mi fẹ́ kiri mọ́.
1: Ẹ fẹ́ kiri ọjà mọ́. Ẹ fẹ́ mọ tàkẹ́yìn náà ní tébùlù ẹgbẹ̀ẹ́ títì.
0: Bẹ́ẹ̀ni. So wọ́n wá dà sọ pé kí n lọ wá ṣọ́ọ̀bù, kí n gba ṣọ́ọ̀bù. Mo wá ṣọ́ọ̀bù, wọ́n sẹ́ndì owó ṣọ́ọ̀bù.
1: Ó tún sẹ́ndì owó ìtúrọ́ọ̀bù.
0: Bẹ́ẹ̀ni. Nígbà tó wá di Friday ọ̀sẹ̀ tó lọ
1: lọ́hùn. Tó lọ lọ́hùn.
0: Bẹ́ẹ̀ni. Mi ráyè ṣe testimony ìjọ Wednesday. Wọ́n wá ní kí n pe àkáǹt nọ́mbà mi yàtọ̀ sí táwọn sẹ́ndì owó sí. Bí mo ṣe sẹ́ndì ẹ̀ fún wọn ni wọ́n bá ṣe 500,000.
1: Sídà, ọkọ̀ọ̀kan ni wọ́n fi 100,000. iwe koko se omi ara na leyin gba na gba shop leyin gba na o se 500 be lo mi o se ma wo ni ta lo lowo on ta lo lowo on you cannot see them and one girl ti won da ko mo ipade yi abe se pe ipade yi lasan ipade eyan ni ipade ni won pe ni ipade eyan ati ipade angel mo se bi wo gbe ni to wa bi ni pada lo le o elomi pada lo si ebute re won pada lo si junction station bi ti won ni won ma duro si ninu church wa yi mama yi so ti wa lo re so re
0: ni ti lo ra sa
1: igba wo le be be
0: shop se lowo ni
1: e tun se lowo ni
0: be ni sa
1: e tun nawo si
0: so won dan so pe ko eti tan pe ati Canada la won ti wa si bi bayi pe ko ko eti tan pe si ma ti tun shop se oja tin bara ti
1: nbo won la won ti wa
0: Canada won ni so ti ma ti raja pe oja tin ba ti fi han won pe owo to se pa
1: won ma send e si ni owo to ku
0: awon ma send e si
1: lo tan mama mama yi
0: sa
1: won mo ni ako yin ni
0: rara sa o mi mo baba yin ri o won kan so pe mi olorun ni ka won ta mi lo re ni
2: nice oh my god ijo tangeli re wa si church iwo wanjo na ijo ti won ba ti fe jeun nikan lo mo wa o si le sese kangeli o mo wa lojo oni ni isin to re isin agbara mi ri oni abe gbara oluwa ojo agbara ni ojo idupe ni ojo majemu ni oni communion meji meji ni emi oluwa ni kin fun yin ah inu mi asidun ko si ton pade alaanu ti ena bi se nsele niyan o lotun ati losi ati awon mi ti won ni mo so fun eda olohun kan o nta se fun oyi tori pokan gboran lasan o change ore re ojo iju ope oni ya tun jiju ope oba to ji ori sunday to kan ninu osu elekesan yi leyin gba na ko sare girigiri o fara bale ko sare lo le oh my god o si da jesu olugbalamo o lo ran enikan si lati ilu canada nbo lo ti fe lo dupe nisin enikan ni angeli awon angeli bi eyan bi angeli ah mo ni ki won dide fun o in jesus name mo fe weyin te le gboran o ni bi eyin ba fe ti e si gboran e o je ire le na eyin te mo da 1000 laaro so le da 2000 eyin te mo da 500 so le da 1000 eyin te mo da 5000 so le da 10000 kan ti e dan olohun wo o ni fi ele idan mi wo e mu ida mewa ti ore yin jade gbogbo eyin omo olohun gbogbo omo olohun account number church ni 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade church ni account number church bi yin o ba wole elo 20 17 42 90 47 20 17 42 90 47 First Bank ni yen Comfort Life Mission International no gbe jade gbogbo eni tin gbo mi bo se fore lele ko fa laanu mara in Jesus name now eyin omo olohun ti won bida te mark wedding anniversary eyin te mark birthday yin loni on the 27 ekunle ati gbogbo eyin ta jo dupe po eja mo bon church mo gbe owo mi soke irin ajo re laye ko mo pade alaanu lera lera o ni daye igbe idile e ni daye yin gbe may God bless you in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary it is well with you in Jesus name ewo o fe share testimony ti e na jo loud jo neat no your number 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin e je mo lori Facebook you are blessed it is well with you iye nikan ko gbogbo eni to ni anfani ati gbo mi mo gbadua fun Nigeria mo gbadua fun awon leader wa governor ati president wa pe a se ye la lakan mo sepo ti e sise ilase e si ranuba in Jesus name your excellency

0: akusimirin simalayo ni ojo emi ni muzo lati yana court mummy mubarak lati yana court baba mi seun ori lati jo mo ti mo olorun yin e mo olorun mi mo lati jo mo ti n gbe to yi ah otun otun wa aye mi tin ba fe broke ba tin ba ti pe baba mi taiwo alade wa se yanu kile oni to so arun yo te kan fi ni se yeye won ni olorun taiwo alade olorun taiwo alade yeye mi pada da yeye tori teyan ba fe na toro kobo ti ba ri na lasiko ta si ri ri otu olowo ni o mo dupe mo mo lore o o pe yin jo si pe omo mi ma hanrun te so fun mi pe ko lo ri ele to lera nigba na o mo dupe lodo olorun aso adua mi gba ti mo ra o gbe fun omo yen pe ko mo dabura ore ko lo wa o gbe fun ko mo dabura mo ge kan shop ko mo si so mi olorun la labo mo ma fi mi se en ba ti na na sai wa la de ko ton de o ba se yanu na aye mi lo ni olorun o si se yanu na aye mi mo san fata mi mo san re mo je mo san gbo te ba ni ka se mi mo se o si ri se yanu omo yen o wa da so yen bora o sa so fun mi lenu jo meta pe ah mi mi mi hanrun mo o ori to ba hanrun bayi ibi ta mo ba sun si bayi awon eyan sare dide ni pe po oju ti mo nti ohun ti mo mo se bi boyo ta hun fe ni gan gan mo lolorun tai wa la de o le je o lati jo mo si mo lolorun tai wa la de mo lolorun mi mo se so fun mo lo wa pe ble ni won won sa fo mo o mo ni oni gbogbo ibi ta ba tin lo bayi so ise travel ni mo tenta yen ni oni won sa fo mo won so fun po won run mo
1: ko si ronu nkan ti e so ni eyin ni kokon mo ti ko gbogbo yin wa lo ma jamu irun ti se Jesu Christi eni ti ko fi tesi tabi ti eya se ti o nja ba ti ko ninu ise ise ti bu se ni e won ta wa na ba ti se to ye ka se nipa oju se wa olorun na ma se nta le se e o ni gbegbe nira mo papa nipa ti omo te so itumo aso yen na ni pe nigba ti ko si nibe ti kore ba po dalagba se o ba to ko si nto olorun ko le lo oni ta so yen e gan ta buku la buku la ye omo na eri ma ni mo ni ke lori awon eleto lera to loluko tun won pe tun gege bi igbagbo ti se ro mu nipa so pere igbagbo ile ti paul na se ninu bibeli ta won yan fi aso pele be paul fi se ewo so gun yin oni gberi mo eni ra pada se ibo awon to tun se majemu iyen irugun igbagbo ta se mo mu owo majemu irorun a oni gbegbe nira a fi jobo run se faje ami
2: adi ewo mo dupe fọlọrun so je ki mi ati ile mi jona mole ọkọ mi máa ń ó ní ajá so ó máa ń se oúnjẹ ajá tó bá ti dé lálẹ tó yẹ sí oúnjẹ kò dẹ ṣẹṣẹ máa se ṣàgùn oúnjẹ ajá kanú ó sùn lọ èmi dẹ ti sùn lọ kó lè di pé wọn dé tó yẹ di bíi after one lóyún kan yẹn kàn ó kàn sọ sí mi lé sí ló àtòjú ohun pé gáàsì gáàsì gáàsì after one tí mo ṣe tají ní after one yẹn tí mò ń gbúrò gáàsì yẹn náà tó ń dún lálálálá ìgbà tí màá fi wọ kitchen bar everywhere ti dúdú pọ́ọ̀tì ti dúdú gbogbo ẹ ti rún bàràbàrà gáàsì yẹn dẹ̀ ń ṣiṣẹ́ lálálálá dádì odidi 2 hours ara mi ò palẹ̀ tara mi ń gbọ̀n tí mò ń dúpẹ́ gbọ́rọ̀ pé kò sí òtò ilé gan ó ti mẹ́mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ ìwà òṣè ọlọ́run tí mò ń sìn òṣè tó dẹ́ẹ̀dọ́jú ajá ẹ ti máa ń sọ ẹtí kò sí kankan nínú àwọn ọmọ yín tẹ gbúrò láburú látọ̀dẹ̀ kò dẹni sí ọlọ́dẹ̀ ń jẹ́ kó sí pẹ̀lú ògùn ọlọ́run dáde mo dúpẹ́ o mo dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ mo yìn lógo fìyìn fún un fògo fún un àdẹ́lẹ́kejì náà mo tún fẹ́ sọ fún yín pé a fi ń kó lọ sí ilé wa ní ọ̀la data ti ń kọ́ láti bi 7-8 years ago so a ti ń kó lọ síbẹ̀ sá.
1: ẹ kú oríire ẹjẹ́ ń kọ́kọ́ kí yín pẹ́ kú àti lè bọ́ sílé ilé atura ìkejì ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó ń kó wa yọ torí búburú tí ọjọ́ kankan ni ọlọ́run tí ò jẹ́ jóná mọ́lé tàbí kò fún yín ní orúkọ nígbà tán lọ lé wọn nájọ lé onílé ẹ̀rí ńlá ni lórúkọ jésù ó lè ara olè mí ò ní ìjà wa o mo pé ayín yọ gan ẹkọ àti lé bọ sílé ẹdẹ kó ẹyọ ọlọrun irú ayọ tọlọrun sọ fún wa lóṣù ni àmì.
3: Wà ló lọ ta lè fi jàgbá ẹ̀tọ́ ẹni tàbí bọ́ lọ́wọ́ àwọn afìlàjẹnilábàdì Integrity Human Rights Leaders Association wà nítòsí rẹ̀ ẹgbàjà fẹ́tọ́ ọmọ ènìyàn láìnínilára. Wọ́n ti pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n dá sílẹ̀ 15 years anniversary and award presentation láti mọ rírì àwọn akọni wọn. October 10 ló máa wáyé nígbẹ́ yẹ òkú house ìdíọ́mọ̀ junction ìtútàbà ìyànà èréfì òjẹ́ ìbàdàn láago mẹ́wàá àárọ̀. Professor Gbenga Oyeyemi ni olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà Yasin awon si tun leader wa. Come Abbas Arobunade ni alaga wa. Come Taiwa Laje ni gomina egbe o. Come Ifakoredi Onibade ni youth leader. Come Fatumale ni PRO wa. Eto lori obirin ati ojuse lori omo ni agunle wa lodun yi o. Agba jama le nse ojo na. Ojo kewo osu kewo run ta wa yin ni o. Integrity Umarat Leaders Association. Hello 08145385828 tabi 07081634658.

ìrìnàjò wa sọ́lọ́rọ̀. Kí ni èrèdí? Paul apostle ló jẹ́ ká mọ̀ pé ohun mẹ́ta ló gbé ènìyàn ró. Bí kan bá ti sọ nínú mẹ́tẹ̀ẹ̀ta, èmi bọ́ nìyẹn. Ẹ wo ìrere tí kì í ṣe ìrere epistele. Mẹ́rìnlá ni Paul kọ àwọn kan ní mẹ́tàlá torí pé ìwé bẹ̀rù ní àríyànjiyàn nínú. Epistele tí ó kọ sí àwọn ará Thessalonica.

0: ẹgbọ́n ta ni mi èmi tí mi ò dá ń tọ́
1: ipe tó pé
0: ta ni mi pastor tí ò lórí òkè tí ò ní chọ́ọ̀chì ẹgbọ́n ta ni mi
1: èròpọ̀ ò tó lè
0: lò ẹgbọ́n ta ni mi
1: ipe tó
0: ìwà mímọ́ mi ò gbéwọ̀n òdodo mélòó ni mo ní
1: ó fi ṣàánú
0: àgbọ́n ọdún kejìlá rèé ètò yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé à ń sun ẹ̀rí lórí rédíò ètò yìí ló kọ́ bẹ̀rẹ̀ ìsìn ìdájọ́.

0: ó yà jùgbà.
1: Bàbá mi Taiwo Alade, bàbá mi Apostle, bàbá mi Olúwa, ọmọ ẹlẹ́rìí o, ọmọ ẹ̀rí ti dé o. Èmi ni ìyá Barakat Ìlọrin láti Amúlòkó. Ọmọ mi bímọ ní ọjọ́ Tuesday. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Alàyè, mo dúpẹ́ lọ́wọ́ ìpè yín tí ò fi wá sílẹ̀ omi ẹ̀rí tí mò ń fi ṣàpẹẹrẹ ìgbàgbọ́. Nígbà òkú díẹ̀ tí ọmọ ti pa nídìí ọmọ mi tí ò yọ. Ẹ̀mí wọn sọ fún mi pé kí n mọ bùsíkùn, kí n mọ fọwọ́ mi gbákùn. Mo tún wá lọ sílé ìwẹ̀, mo ní wo Ọlọ́run Taiwo Alàdé, Ọlọ́run Apostle. Omi ẹ̀rí mi rèé, mo wà fi ń tábà, mo wà ń pe ọmọ náà sí pé tí mo ti ń fomi ìtábà kò rọbí. Báyìí kí máa ó yá kó rọbí ọmọ pàtàkì placenta bọ́ta kí nǹkan kan mọ̀ sí ẹ̀mí rẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Alàyè, mo dúpẹ́ lọ́wọ́ ìpè bàbá Taiwo Alàdé. Omi àtòróró mi, gbogbo nǹkan mi, mo fi mọ̀ sí àpẹẹrẹ ìgbàgbọ́. Ẹ ṣé o, bàbá mi ń lé Olúwa, ẹ ní ṣìṣe, ẹ nífẹ̀ẹ́ mi yín kí, ẹ nífẹ̀ẹ́ mi ọmọ yín kí, ẹ nífẹ̀ẹ́ mi ìyàwó yín kí, ẹ darúgbó wòlíì. Bàbá mi ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé ọmọ ẹ̀rí rẹ o. Bímọ níjọ́ Tuesday, ọmọ ẹ̀rí, ọmọ ẹ̀rí wọlé dé o, ẹ̀mí ṣiṣẹ́ ṣe o, ẹ darúgbó wòlíì o. Mo dúpẹ́ Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ nínú ayé mi, torí pọ ni mi, ọmọ mi sì wà nínú oyún. Mo ń lé bọ́ta, ilé náà ni mo ti ń pọ Ọlọ́run Taiwo Alàdé, Ọlọ́run Apostle, ó sì jẹ́rìí ara rẹ̀ fún mi. Mo ṣe o bàbá mi, ìpè yín pé mi o, ilé oko tí mo wà mí ráre, Ọlọ́run jẹ́rìí ara rẹ̀. Mo dúpẹ́ bàbá mi o.
2: Abiyamọ Ọ̀tágan, ẹ jáde arí ògo padà sọ́dọ̀ Ọlọ́run nínú oṣù Rọ̀bí. Ẹ wo bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ nínú ìṣe, n tó ń pè ní ìgbàgbọ́ nínú ìṣe nìyẹn. Ẹ kú oríire pé ìwọ ọmọ láàmú wọn pọ̀, àmọ̀bẹ̀rẹ̀ ayé ọmọ náà ní mò pín rẹ. Wọ́n sọ̀jọ́ fún yín àṣà tí ṣe alágbàgbọ́ lẹ́yìn ìdìbò kò ní ṣìyọ ọlọ́mọ. Gbogbo àwọn tó ń mojú fojú sọ́nà fúnra ìbáìkì tiwọn náà ò dé, àwọn tó ti bí Ọlọ́run kó sọ̀wọ́n láyọ̀. Wọ́n mọ̀ túmọ̀ tẹ́ ẹ sọ, kò rọrùn láti mú ìyàwó sí ipò lóyún àti ipò rọbí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí àti àṣẹ Ọlọ́run, bí àwọn ìwá sí ipò lóyún àti ipò rọbí tí ìlérí sì wá sí ìmúṣẹ, gbogbo jẹ́ tọ́ Ọlọ́run. Ẹ kú oríire mà, ẹ pé wọ́n.
3: Ẹ ló sàn, ẹ káàárọ̀ sàn, ẹ kúṣẹ́ bàbá sàn. Lórúkọ Jésù, gbogbo tẹ bá ń ṣe ló a máa bá yín ṣe. Èyí tẹ bá ń di ló a máa bá yín máa dì. Tẹ bá ṣe ń ṣe, kò ní bọ́ sórí yín, kò ní bọ́ sórí ọmọ, kò ní bọ́ sórí ìyàwó, kò ní bọ́ sórí ọmọ ọmọ. Ẹ ṣe gan, a rí pa àdúrà yín nínú ayé wa. Ọmọ mi ló máa ń bá mi bá yín sọ̀rọ̀ lórí WhatsApp. Nígbà tí ọmọ mi lọ pò lóyún, tí wọ́n sọ pé ọmọ pé wọ́n máa ṣe abẹ fún, a sọ fún yín nígbà yẹn, ẹ bá ta wà tó wá rọ̀bì. A ṣe, ó dẹ̀ bímọ. Ọmọ mi tún sọ gbà tó bímọ, ó bí obìnrin làǹtí làǹtí. Ọlọ́run tún wá ṣe ìyanu fún wa nípa sísanwó arọ́bí àti owó ìràpadà. A tún ra mọ́tò tuntun ní Jos Friday. Ni Ọlọ́run pé yín Taiwo Alàdé, Ọlọ́run tún ṣe mọ́tò tuntun fún wa ní Jos Friday. Ẹ ṣe gan sa, ẹ pè fún wa, ṣẹ́ránṣẹ́ yóò ní ìbàjẹ́ sa. Ẹ ṣe gan sa.
2: Wọ́n mi ògún mẹ́fun, a dúpẹ́. Bí mo tẹ̀sí máa ń sọ pé iṣẹ́ abẹ kì í ṣe ẹ̀ṣẹ̀, ọ̀nà tí Ọlọ́run bá rí kó rọrùn, síbẹ̀síbẹ̀ tó dípẹ́ yìí kọ́ ọmọ náà ní kú. Mọ́tò tẹ ra kò ní mu ẹ̀jẹ̀ pẹtrol ni ó máa mu. Ẹbẹ́ rí pé yí pé yín gidi gan ni o. Ẹnfátà tẹ̀ ẹ̀ ṣe túmọ̀ sí ọ̀run ṣí. Ìràpadà tí a rọ́bí túmọ̀ sí pa ò ní rí ibi tá a fi ń ṣiṣẹ́ fọ́lọ́run nìyẹn. Lórúkọ Jésù tẹ mú wá lóṣù yìí, Ọlọ́run kó ṣe ní ìtẹ́wọ́gbà, kó dá ọmọ sí o. Ẹrẹ́mìsí àwọn tó kọ ẹ̀kọ́ oríire mà.
4: Gbajúgbajà fóun dábìrà lórí rédíò látọdún tó ti pẹ́. Evangelist Ọlọ́dẹ̀kùn Ọ̀làwọ́ ti gbogbo àgbáyé mọ̀ sí ọmọ ọmọ ògbón tó tẹ́ pẹpẹ ètò ọlọ́dọọdún ní fọ́dún 2026. The Achievers Present Thanksgiving 2026. Tọdún yìí tún máa yàtọ̀ torí wípé ọ̀kọ́ ọjọ́ kẹ́ẹ̀tọ́ ló ti wà ńlẹ̀. Níbi tí àwọn olóko lókì lẹ́kẹ̀ẹ́ gbóhùnsáfẹ́fẹ́ ti máa wà níkàlẹ̀ tó fi máa àwọn eléré orí ìtàgé àtàwọn ikọ̀ àti ìríjú mẹ́jẹ̀mú nílẹ̀ yìí àti ilé òkèèrè. Bákan náà la tún máa fún àwọn ẹni abíyì láwùjọ ní àmì ẹ̀yẹ ṣe dáadáa lọ́jọ́ Thursday, October 15, 2026. Látàgo mẹ́wẹ̀ òwúrọ̀ ni gbogbo tó ti máa bẹ̀rẹ̀. Àwọn àgbàlagbà wòlíì mọ́kànlélógún ni wọ́n máa sọ̀rọ̀ aṣáṣayé gbogbo ènìyàn. White ni dress code nínú gbẹ̀gẹ̀jọ CAC gbẹ̀gẹ̀ yanu tó wà ní Báṣọ̀run ọjà Nìbàdàn. Bákan náà ni ìdíje máa wọ̀ láàrin àwọn tó bá mọ́lọ́hún yìí jù. Tí ẹni márùn-ún tó bá gbégbá orókè sí máa jẹ́ àbú recording contract. Fọ́ọ̀mù ti wà nílẹ̀. Nọ́mbà ọmọ ọba ogo 0805 594 7802. The Achievers Present Thanksgiving Day 2026.

0: gbà.
1: Dádì Olúwa ṣagbára dọ̀tun sà. Dádì ẹjọ́ sà, mo ti san arọ́ bí. Mo dẹ̀ sí bá Ọlọ́run dá máa jẹ mi wípé màá máa san ní oṣooṣù tí máa ti ń gba sálárì. Ẹjọ́ sà, mo ní height challenge. Mo ti lọ sí hospital, wọ́n ti fún mi lóògùn. But mo kàn ṣàkíyèsí pé ojú yẹn ṣì ń ro mi. Ẹjọ́ sà, mo fẹ́ kẹ́ fún mi ní ìtọ́ni. Ló wá darapọ̀ mọ́ yín sà.
2: Bàbá ikú àpéjọpọ̀ yìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sà. Torí ìgbà tí mò ń bọ̀, in fact mo ti send message previously pé ojú ń da ọ̀tá mi láàmú. Mo dẹ̀ ti lọ sí Ẹlẹ́ta eye clinic. Wọ́n ti ṣe test, wọ́n ní kò sí kankan tó ṣojú mi. But ojú ríro, ojú títa, wọ́n ní pressure ojú mi pọ̀. Gbogbo test mo ti ṣe kò sí kankan. Wọ́n ṣáà fún mi lóríṣiríṣi eye drop. So mo wá gbọ́ program yín láàárọ̀. Mo ṣe gbọ́ báyìí, bóyá mo sáré ni bóyá mi rìn ni Ọlọ́run ṣáà ṣe, mo wá síbẹ̀ yẹn. So bẹ́ẹ̀ ṣe bọ́ ọ̀ìlì sí wa lọ́wọ́ tẹni ká gbé síbi tó ń dùn wa, mo gbé síbi ojú mi. In fact èmi tó jẹ́ pé nínú hall yẹn gan bá ṣe kọ́kọ́ dé báyìí, ibi tó rùn bá wà ni lè jókòó síbẹ̀. Ojú mi á máa dùn mí, tó máa máa ro mí. Glasses ni 247 tí mo fi ṣe tán báyìí. Bẹ́ẹ̀ ṣe wọlé tẹ̀kọrin wọlé tí mo tẹ́jú mọ yín báyìí. Mo sọ fún Ọlọ́run mi, tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo tí ìpè ẹ̀ Ọlọ́run bá wà lórí yín, tí máa fi jáde kúrò nínú hall yẹn, mi ò ní lo glasses, tí máa fi délé mi ò lo glasses. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé tá a fi ṣe tán nínú hall yẹn, mi ò fi glasses sójú, ojú ò dẹ̀ ro mí. Bá a tún ṣe wá ń bọ̀ nílé, mi ò tún ní problem ojú. Mo tún wá wọlé, èmi tó jẹ́ pé gbogbo kọ́tìnì ilé ni mo ti dà sílẹ̀. Àlè tán náà, àlè ṣe kankan. Mo fúi, ara mi fú yẹ́, ṣe ló dàbí ìgbà tó ń gbé nǹkan kúrò lára mi. Mo wá rìnà dáadáa, ojú wa dá ṣakáṣaká. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yín. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yín. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yín. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kójú yìí kó ni mí lára mọ́ láti over a month now tí mo ti kó sí. Èní ni the first day tí máa jókòó, tí máa máa wo lightning báyìí, tí ò ní ní kankan impact lára ojú mi. Mi ti gbé glasses sójú, mo tún wo fóònù mi ò lo glasses ojú ọ̀rọ̀ mi. Bàbá ìpè yìí ò ní bàjẹ́ o. Ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní faya ṣiṣẹ́ ìránṣẹ́ o. Mo dúpẹ́ o. God will bless you, sir. Thank you, sir.
3: This is Afolabi Ẹjẹ́ Kádàrí Ògún padà sọ́dọ̀ Ọlọ́run. Ní ìlérí pàwọn gan ni báwọn pín ògo wọn. Ìfàmúrẹ́yàn máa ń ba gbogbo àjàgàjẹ́ ni ẹ rí pẹ́ ti kọ ẹ̀bẹ̀ àdúrà kan sókè. Èmi ò tẹ̀ ti tri, ṣùgbọ́n nígbà tí ẹ wá gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ, ojú yẹn dẹ̀ gba ìmọ́lẹ̀ ketekete. Pẹ̀lú ẹ̀rí tó dájú tẹ̀ fi ránṣẹ́, ogun yẹn ò ní gbérí mọ́, ẹ ò ní rìn nínú òkùnkùn. Ìfàmúrẹ́yàn máa ń ba gbogbo àjàgàjẹ́ ni ẹnìkankan. Àwọn tó wá ń jẹ́ náà gbọ́ ẹ̀rí tiwọn náà lórúkọ Jésù. Ogun tó ṣẹyìn ò ní gbérí mọ́. Ogun tí ẹ ti ná nígbà tí ẹ wà nínú ìdààmú Ọlọ́run kò dá padà ní ìlọ́po. Mo bá yín yọ ẹkú ẹ̀yọ Ọlọ́run.
1: Ẹ káàárọ̀ sà, ẹ kú sí Olúwa, Olúwa ṣagbára dọ̀tun. Dádì wa pẹ̀ fún wa, mọ́mì wa nǹkan gba àwọn ọmọ nǹkan o, àti bébí wa àdúrà yín ó gba iṣẹ́ ìrànṣẹ́ yín ò ní dìbàjẹ́ o. Ẹ ṣé o, dádì wa àdúrà yín gbàlé wa lórí èmi ilẹ̀ rí kan o, ẹ̀rí kan mi o. Ẹ mọ̀ pé àná ti ọwọ́ wa ní ọjọ́ Sunday. Bí ẹ ṣe wà náà ti mọ̀ pé àná ti iṣẹ́ àwọn irinṣẹ́ wa náà. Mo wá dàpọ̀ mọ́ gbogbo nǹkan tí mo fi ń ṣerun. Ọlọ́run ṣe ìyanu o. Gbogbo àwọn ojú tí mi ti ẹ̀ rírí, Ọlọ́run tari wọn wá, mo dúpẹ́ o. Ìgbà tó wá di lálẹ́ àná, mo wá ń dáná lọ́wọ́ ní kìsìn. Mo bá dídé ra àláàtì, àláàtì táwa lè sádà tí mo wá jẹ́ àbúrò mi tó wà lẹ́kọ̀ọ́ padà. Lágbájá, mo ní mo rà láti oretí mi òrukàn, mo ní oretí mi òrukàn lọ́lọ́run ó sì fún ọlọ́wà ni àǹtí mi ọmọ yín kan ni níbi iṣẹ́ rẹ̀ sàmọ́ sàdúrà fún mi ni ọmọ yín kan tó bá yẹ mọ̀ọ́mọ̀ ni mo ní kí n jẹ́rìí èmi ilẹ̀ rí kan o. Dádì mi Ọlọ́run ṣeun o, mo dúpẹ́ mo mọ̀ lóore o. Àdúrà mi ti gbà, àdúrà tí yín ló gbà. Ẹ̀ní fọmọsẹ̀, ẹ̀ní fáyà ti ṣe ìrànṣẹ́ o. Ojú ò ní tì yín o, ẹ̀ní dààmú o. Ọkàn yín ó balẹ̀, aròní ni yín o. Aròní ni yín ó tún ṣèwòsàn fún mi o. Ìwòsàn láì lògùn, ìwòsàn láì dọ́spítù, wà láì òróró mi ń ṣèwòsàn fún mi gidigidi. Ẹnijọ́ mẹ́ta tí mi lówó dání tí mo sáré bára mi sì mo ní ìmọ̀ lówó tí mo fẹ́ fi lọ sí tẹ́sì. Ọlọ́run tá wà ládé wò mí sàn bí mo ṣe ń lo òróró díẹ̀ díẹ̀ lára àárọ̀ kí n tó jẹun. Màá mú òróró tawaládó fún mi lálàáfíà òmùtúpẹ́ o. Ìdí ẹ̀rí mi rèé o, ẹ pẹ̀ fún wa, ẹ̀mí sunkàn, ẹ̀mí sọ̀fọ̀. Ìbànújẹ́ mi tọ́ sí yín, mo ní kí n jẹ́rìí ni o.
3: Mọ́mi Akinwale Saida, kò sí rọ́ńbẹ́ o. Ibẹ̀ ni ní láàrin èèyàn méjì mẹ́ta láti fìdí òdodo múlẹ̀. Ọlọ́run ló lè káyé ẹ̀rí o fún anointing service irinṣẹ́ ètí anointing. Gbogbo ẹyin tí ọ̀run ṣí fún ọ̀run òní tì mọ́ o. Ẹ̀rí olùrànlọ́wọ́ yẹn tún farahàn lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn olùrànlọ́wọ́ tó kú àlè dáa ṣe nínú àkókò yìí. Olùrànlọ́wọ́ tó kù yóò farahàn ẹ̀rọ ní ṣàìsàn mọ́. Àwọn èèyàn máa ń ba gbogbo àjàgà jẹ́ ni. Ẹ̀rí gbogbo àjàgà ìsàn ìnira wàhálà ìdààmú ni Jésù mi ti bá kanlẹ̀. ogun yo ni gberimo orun to si lori ise yin o ni ti mo apamo wa je atajere oja mo ba yin yo
0: Alo lo ta le fi jagba eto eni tabi bo lo awon afi ajeni labadi
4: integrity human rights leaders association
0: wa ni tosi re egbaja fetro me eniyan lai ni ni lara
4: won ti pe odun me dogun ti won da sile 15 years anniversary and award presentation
0: lati mo riri awon akoni won
4: October 10 lo ma waye
0: ni beye oku house
4: idioma junction
0: itutaba
4: iyanere fi oje ibadan
0: lago mewa ro
4: professor gbengo yeyemi
0: ni oludari leko ojo na o
4: come Emmanuel
0: adeda yo apata
4: o ja so pe
0: ni oludasi la won si ni leader wa
4: come Abbas Arogundade ni alaga wa
0: come Taiwa Lade
4: ni gomina egbe o
0: come Ifakore de Onibade
4: ni youth leader
0: come Fatumale ni PRO wa
4: eto lori obirin
0: ati ojuse lori omo
4: ni agunle wa lodun yi o
0: agbaja ma le nse ojo na
4: ojo kewo osu kewo run ta wa yin o
0: integrity umarat leaders association
4: hello
0: 08145385828 tabi
4: 0708163 4658

Sola le nsin o koko se mi lo. Ya ko mo pe won ti ju owo soke no studio. E ko to rati okay. In of your mercy. Wa ka ti e ri. Kiritu FM 94.9 ti Olorun ba soro. Olorun o ni se eniyan ti o fi puro. Aba mi yan to fi seke. Numeri 23:19 ni yen. Ko ba le mi lori. Ti Olorun ba soro. Amiyan mi yo tun waye ni on the 18 ninu osu kewa. Bakan na ngba ta nse service lo lowo eyin te ba wa nbe. Emi yan kan ta mepa bi ti Philippi. Ibele ni emi si ta Philippi pa. Emi yan ta mepa. Pe ori ni ki anoint awon eyan. Gbogbo awon to ba wa ori le ja fin labu. Ori le yan ma je oni je iru. Gbogbo eyin oni se owo le kan si. Eyin oni bi si. Apa yin te en oju Olorun fun idile alayo. Apa yin te fe olu lowo. E wo le ta se koja. Melo la fe gbe. Melo la fe gbe fun ogo Olorun. Olori ogun fun osu kewa. A fe lo si awujo wa. Olori ogun fun osu kesan. Mo ti wa ni First Chronicle 27:12. Olori ogun fun osu kesan. Abisari. O tun mo si baba oluranlowo Father of Help te ba Google. Captain of the war for the month of September. Google agbo ba fun pe Father of Help. O si baba oluranlowo. Olorun niyan o. Ko ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Ènìyàn náà ni Ọlọ́run yóò ràn án. Ènìyàn ni Ọlọ́run yóò ràn án o. Àwọ̀ eré oníṣe kan. Ó lè jẹ́ ìtànjílé yín gan náà ni n tí ẹ fẹ́ wò yìí. Ó tó máa ń dùn mí ni pé bí àwọn èèyàn ṣe ń jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí Facebook. Kódà kò ní jẹ́ kí ẹ̀sìn kankan wù yàn ṣe. Èmi retí ètò yóò fi kéde ẹ̀sìn. Kéde ẹ̀sìn ọmọ kéde Jésù ìṣẹ́ aláṣẹ pé ìgbàgbọ́ wa èmi ò kéde ẹ̀sìn o ẹwọ gbọ̀ngàn yẹn ara àwọn mùsùlùmí ara àwọn ẹlẹ́sẹ̀ àbáláyé onírúurú làwọn tá a wà ń bẹ̀ Jésù sì ń ṣe ìyanu lẹ́sẹkẹsẹ mi ò kéde ẹ̀sìn lẹ́nu ọjọ́ mẹ́ta ni àwọn apology kan ní Turkey ṣàwárí Onua ti bi so pe o fori so le ni Ararati ori oke Ararati o wo pe gege bibili se salaye oko yi lawo se ba gele na be le kan ni ilu Turkey e to ye ki awon ti wa na ma gba research lori esin ti won

0: ọ̀rẹ́ ló dà wọn nínú wá bí ọ
1: ò
0: tí ra ọmọ ìyá méjì tí wọ́n ń dara wọn gan ọlọ́run èèyàn fẹ́ fi jésù jọba jésù tó ti mọ èrò ọkàn ènìyàn ó yà yẹra fún wọn torí pọ̀ mọ̀ pé ènìyàn lènìyàn ó máa jẹ́ lọ́jọ́kọjọ́ tó báwọn tó jẹ́ èso àkàrà márùn-ún àtẹja wẹ́wẹ́ méjì àwọn ọ̀nà ń kariwẹ́ lọ́kàn máa gbélé bú ẹ̀dá bálábà sílẹ̀ ó mọ èrò ọkàn èèyàn bàbá olùrànlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn bàbá olùrànlọ́wọ́ olórí ogun fún oṣù kẹsàn-án àwọn kan ni wọ́n ti jíjẹ́ wọn ò rí nǹkan kan pa kódà oṣù wọn ti ń fọ àwọn wọn ọmọ sábédè tọmọ nípa iṣẹ ẹja lúkọ orí karùnún ni mo wà yẹn ẹwọ ẹsẹ kejì wọn ń fọ àwọn ó ti sú wọn ìwọ náà ti ń fọ àwọn gbogbo orí òkè lẹ́tí gùn ọlọ́run elédùmarè ó ti sú ọ ó ti gba àwẹ̀ ó dé egungun gbígbẹ ó ń fọ àwọn lórí ìdùbúlẹ̀ àìsàn tó wà ó ń fọ àwọn ó ti sú àwọn ọkọ ó ti ń fọ àwọn iṣẹ́ ẹ̀tì ẹ ti dojúrú ó ti sú ó ń fọ àwọn àwọn wọ̀nyí fi gbogbo òru ṣiṣẹ́ wọ́n ti ń fọ àwọn wọ́n gbà tí wọ́n bá olùrànlọ́wọ́ dé sáàárín wọn ìgbà tó ọmọdé méjì ń ṣeré ni wọ́n ní ẹ lọ tí sí ibù wọ́n bá tún fún jésù olùrànlọ́wọ́ wọ́n bá tún da ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní olùkọ́ni ẹ̀yìn ọmọ nípa iṣẹ́ ẹja gbogbo òru làwa ti fi ṣiṣẹ́ òru sílẹ̀já ń wá gbàgbé pọ́lọ́run tó wà ní ọ̀sán ó ní òru ọlọ́run tó ń ṣiṣẹ́ lórí afẹ́fẹ́ tí kì í ṣe ilé ìjọsìn olúwa káàkiri gbogbo bí
1: ọlọ́run
0: wà ní ísírẹ́lì wà ní ínglandì wà káàkiri wọ́n ti gbàgbé pé kò síbi tí ọlọ́run ò sí wọ́n ní kò tí sí ibú wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ mo sọ pé ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ ní í ṣe wọ́n náà lọ tí sí ibú láàárọ̀ yìí bàbá olùrànlọ́wọ́ yóò farahàn bẹ̀rẹ̀ sí ní tí sí ibú 0865 96 28 58 47 tàbí Stanbic IBTC Bank 0017645482 àwọn irúgbìn yìí làpapọ̀ tẹ́ ẹ̀ tún fi gbọ́ mi lónìí owó ìtì lọ sókè díẹ̀ o ọmọ nígbàgbọ́ pé gbogbo àwọn tá a tún fi ìgbàgbọ́ ṣe é ìgbàgbọ́ rẹ yóò mọ lára dá wọn ò yípadà kó àkópọ̀ o wọn náà

0: àjùgbà.
1: Ẹ kú iṣẹ́ bàbá sà lórúkọ Jésù. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe Olúwa máa bá yín ṣe, èyí tẹ́ bá ń dé Olúwa máa bá yín dè. Ìpè yín pé mi o, láti ìgbà tí mo ti darapọ̀ mọ́ ìpè yín, mo kàn rí iṣẹ́ ìyanu, iṣẹ́ ìyanu, iṣẹ́ ìyanu, iṣẹ́ ìyanu ló wọnú ilé. Ibi kankan ò wọlé tọ̀ wá, wàhálà ìdààmú kéré tóbi kò jẹ́ tiwa. Bá ti dijọ́ Sunday báyìí tá a bá ti darapọ̀ mọ́ ẹ̀sìn yín láti ìdajì fẹ́ àárọ̀ bíi tá a fẹ́ bi dànù. Ìpè yẹn pè mí gan-an ni, ìpè yín pè mí o, ó pè mí dádì mi nínú Olúwa, ó pè mí. Ẹ jèrè iṣẹ́ yìí lágbára Ọlọ́run, ẹ ní wá fọmọ di lórúkọ Jésù, ẹ ní faya di, ẹ ní fẹ̀mí yín náà di o, ẹ kó wa débi èrè lágbára Ọlọ́run lórúkọ Jésù. A máa rí yín bá o lórúkọ Jésù, ẹ ní kú mọ́ wa lójú lórúkọ Jésù. Iṣẹ́ ìránṣẹ́ yín a máa gbòòrò sí ní lágbára Ọlọ́run Jésù Kristo Olúwa wa. Àmì àmì àmì lórúkọ Jésù.
2: Wọ́n ní ogún mẹ́fun gbogbo ògo jẹ́ tọ́lọ́run yóò tún pé yín sí wọn ìgbà táwọn náà bá ti gbọ́nà tí a ṣe tí Ọlọ́run ní ká ṣe tá a fi pamẹ́ ẹnì kankan láti dá sètò nípa májẹ̀mú tí wọ́n bá wa dá nípa irúgbìn ìrọ́bí dànù. A ò ní rí bí ẹnfátà tó ń ṣe ọ̀nà àti ìràpadà tí a ṣe májẹ̀mú pé ń bá rìn lórúkọ Jésù. Ìpè yóò tún pé yín sí o, ibi ò ní ṣẹlẹ̀ sí yín. Àmì.
3: Hello sir, ẹ káàárọ̀ Apostle Dr. Taiwo Alade. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yín o, mo dúpẹ́ ọba tó ń gbọ́ ti yín, Ọlọ́run tí ò fi yín sílẹ̀. Mo dúpẹ́ o, mo pè fún ìtọ́ni lórí ọmọ mi. Èmi ni màmá Ibrahim. Mo wá pè

0: ni fi ni re emi mi ti le kon su yi bere si ni fi bi danu o pe 6596 28 58 47 Stanbic IBTC Bank 00 1764 5482 Alade Olubunmi Folachade chale gbe ri fele yi ni belenja duba
1: lo da de ka pa da wale yin ni omo yori si re o ko mi ni kabiru fele fele le lawon eyan saba mo pe mi la musu ni elele gan ni mo tin taja dadi mo ni erin o ke mo se gbo ke ni program ta ma se ni whatsapp tan eni mo ba ni o ni olodun je ranu gba be si ni ma so olodun je ranu gba o ri be di mo de tin gbo mo ti gbo tan o ba ni tin ba ti se tan ke wa se rugbin mi o mo sa gba gbe ti mo fi momo mi lo school mo gba bi mo sa se momo mi lo school ba system ya tin da gbo mo ni ke lo sele mo se wa wole nu mo se wa we ni yan olokada to gbe mi ti mo gbe mi tele bo se pinpo ti yan mo ba lo ba mo du mi change ni latori okada ti gbe mi la musu wo ya mo fa musu se yin ni ko je ye mi mo fa do olokada pe se en ko yi loju kan na ni okan yan ni e ma kankan o ba do be en ka lo olokada amusu to fe de na o de be o na ke mo sa se da musu na ba da musu awon ta jo mo se ban pe a nkan de wa ni shop odo wa mo pe se gan ba ni a fẹ́lẹ̀ ọmọ mi mo bá ní ṣóṣe rẹ̀ sẹ́mi lọ́mọ rẹ̀ mo ní fẹ́mi lọ́jà rẹ̀ bára fẹ́lẹ̀ ojú rẹ̀ rí bákanbákan mo lọ́jọ́ èwò mo bá mú fóònù mo bá yẹ̀wò mo lọ́jọ́ èwò lórí bákanbákan mo bá yẹkọ mẹ́rin mo ní fẹ́mi lọ́jà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tí ẹni mo bá lọ fún ps ní fóònù àti rẹ́kọ̀dù pé mo bá mi chájẹ o bọ́kàn yẹn sẹ ni ó yá máa jáde bá máa rìn lọ kí máa rìn lọ ó nìyẹn ọ̀dàǹbànú gbogbo àwọn tí wọ́n ń pè mí fẹ́lẹ̀ kí ló dé kí lọ sẹlẹ̀ mo sá ń juwọ́ sí àwọn èèyàn mọ́ mi fẹ́lẹ́ ní amúsù gan mo sá sí ń lọ nù mo kọ́ fẹ́ mórí lọ́lọ́ọ̀yọ́ mo sì jáde lẹ́nu géètì yẹn náà

yóò lọ bá bá olùrànlọ́wọ́ kan sínú iṣẹ́ rẹ sínú ayé rẹ ní òkè òkun yẹn àwọn náà yóò gbàwé onílùú ibi ẹjọ́ yẹn la fàya lónìí kẹ́ẹ̀dí òmìnira ẹ dìde kẹ́ lọ tán ìmọ́lẹ̀ o 08169537433 lọ́sọ̀ ẹ̀rí rẹ kó pè mí lẹ́yìn irúgbìn rẹ ìjọba ọ̀run ṣe fàjẹ́ ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí 32 FM.

0: come on. Bákan náà ni Rashidi Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni MC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Rescos Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ ọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mínímì ló ṣàgbátẹ ru 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí ń bá tún padà wálẹ̀ kan sí, mo máa jẹ gbogbo ayé.

0: ọmọ tó fà wà nù sí ti yìí náà.
1: So like yẹ ni.
0: Mo like yẹ.
1: Ṣé bọ́ Musẹ́?
0: Bá Musẹ́.
1: Ó yá, bàbá ẹ Musẹ́. Hello, fine girl. Ọ̀gá mi fẹ́ rí ẹ lẹ́yìn.
0: Báwo ni ọmọ ẹlẹ́lẹ̀?
2: Hi.
0: So sweet yìí ni wọ́n náà ń gbé.
2: Yes, yes.
0: Open, ẹni kárí o.
1: Ẹ máa bọ̀ níwájú.
3: Everything okay?
1: Ah, máa wọ̀ rí ǹjẹ́. Ọ̀gá, ẹ jẹ́ rìn.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ọlọ́gbẹ ni kò ti tán nu mọ́tò.
0: Èmi gan kò sówó nǹkan lọ́wọ́ mi o. Fúkẹ́ tó wà lọ́wọ́ mi o ni mo fẹ́ fi jẹun alẹ́ yìí sílé sílẹ̀.
1: Ẹ mọ̀ wọ̀ rí já lọ́ngbà.
0: Bẹ́tà o.
1: Ọ̀gá.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ó dàbí pé polo tán lẹ́ẹ̀kan yẹn o. A máa ní ìdí káàṣì túkẹ́ ọwọ́ yín káṣí ọkọ fi hàn rí poná. Fáńgẹ̀ gbà lọ́wọ́ wọn. So kò take care ṣùgbọ́n.
2: All right, sir.
0: Bá a gbé báàgì ẹ̀ wọlé náà. Ẹja ń bá kàn.
1: Ọ̀gbẹ́ni ẹja lélẹ̀ o, ni ló yọ bọ́rọ̀. Ó dàbí pé ọmọ yẹn ti ní fílẹ̀nsì pé mi mo ni mọ́tò o, so èmi ló ń fọ́ fún. Kódà gan ó ti fún mi nọ́mbà ẹ̀ gan, ó ní kí n dá wá. Wọ́n wọ̀ rí o, bàbá wọn náà wọ ọmọ mi.
0: Kò sí wàhálà.
1: Ọ̀gá epo mọ̀ tó ti tán nu mọ́tò.
0: Ṣé kó bá tán nu mọ́tò kó lọ rí epo sí?
1: Ṣé máa ṣe transfer àti ẹ̀ta bá délé epo ni?
0: Kò ní ìdí pé mo ṣe transfer àti hàn. Kókó wa gba báǹkì mi kó lọ́gìn ẹ.
4: This skit was performed by Esho Fada.
5: 32 FM 94.9.
6: Olúwa, gẹ́gẹ́ bí omi ti bo òkun, àsìkò ti tó wà yìí o láti bá Jésù pàdé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò ìbápàdé Jésù. Ìbápàdé Jésù láti iléeṣẹ́ 32 FM 94.9 látẹnu ìránṣẹ́ Ọlọ́run àlá olùṣọ́ àgùntàn Báyọ̀ Olúwayẹmí ti ìjọ The World International Christian Center tí a túmọ̀ sí Wonders Chapel. Àdúrà wa ni wípé kí ẹ di alábùkún fún bí ẹ ti ń tẹ́tí tẹ̀sí ń gbọ́ wa.
7: Bíbélì sọ fún wa nínú ìwé Kọ́rìntì kejì orí kẹwàá ẹsẹ̀ ìkẹta wípé ohun ìjà wa kì í ṣe ti ara. Lẹ́sẹ̀ kẹrin ó sọ fún wa pé ó ní agbára láti wo ibi gíga palẹ̀. Ohun ìjà wa tí kì í wá ṣe tara òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni ohun ìjà wa àkọ́kọ́. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn ni a fi dá ohun gbogbo. Ẹ jẹ́ ká lọ sínú orin Dáfídì orí kẹtàlélógún. Orin Dáfídì orí kẹtàlélógún. Ṣé àtidé bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ ìkẹta. Ó tu ọkàn mi lára. Ó mú mi lọ nípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀. Ẹsẹ̀ tó tẹ̀lé. Nítorí náà bí mo tẹ̀lé láàrin àforífojì òjijì kú. Èmi kí ó bẹ̀rù ibi kan nítorí tí ìwọ́ wà pẹ̀lú mi. Ọgọ́rẹ́ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú. Alleluia o. Ẹsẹ̀ karùn-ún. Ìwọ́ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi. Ìwọ́ dá òró sí mi ní orí. Agogo mi ṣe kíni? Ó kún àkúwọ́ sílẹ̀. Ṣe rí àwọn ọ̀rọ̀ tí à ń kà yìí. Ohun ìjà wa ni. Ìjà yẹn wá gbọ́ dáadáa o. Kì í ṣe ìjà tí à ń jà tá à ń sọ pé Olúwa bí wo.
6: Ìwé mímọ́ ni nítorí gbogbo ayé yóò kún fún ìmọ̀ Olúwa gẹ́gẹ́ bí omi ti bo òkun àsìkò ti tó wà yìí o láti bá Jésù pàdé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò ìbápàdé Jésù. Ìbápàdé. Ìwé mímọ́. mọ́ni nítorí gbogbo ayé yóò kún fún ìmọ̀ olúwa gẹ́gẹ́ bí omi ti bò kún àsìkò ti tó wà yóò láti bá jésù pàdé nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lórí ètò ìbápàdé jésù láti iléeṣẹ́ 32fm 94.9 látẹnu ìránṣẹ́ ọlọ́run alá olùṣọ́ àgùntàn báyọ̀ olúwayẹmí ti ìjọ the world international christian center tí a túmọ̀ sí wonders chapel àdúrà wa ni wípé kí ẹ di alábùkún fún bí ẹ ti ń tẹ́tí tẹ́ ẹ sì ń gbọ́ wa.
7: Bíbélì sọ fún wa nínú ìwé Kọ́rìntì kejì orí kẹwàá ẹsẹ̀ ìkẹta wípé ohun ìjà wa kì í ṣe ti ara lẹ́sẹ̀ kẹrin ó sọ fún wa pé ó ní agbára láti wo ibi gíga palẹ̀ ohun ìjà wa tí kì í wá ṣe tara ó ní ọ̀rọ̀ ọlọ́run ó ní ohun ìjà wa àkọ́kọ́ ọ̀rọ̀ ọlọ́run yẹn ni a fi dá ohun gbogbo. Ẹ jẹ́ ká lọ sínú orin Dáfídì orí kẹtàlélógún orin Dáfídì orí kẹtàlélógún ṣe àtìlébẹ̀ ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ ìkẹta ó tu ọkàn mi lára ó mú mi lọ nípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ ẹsẹ̀ tó tẹ̀lé nítorí náà bí mo tẹ̀lé láàrin àforífojì òjijì kú èmi kí ó bẹ̀rù ibi kan nítorí tí ìwọ wà pẹ̀lú mi ọgọ́rin àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú hallelujah ẹsẹ̀ karùn-ún ìwọ tẹ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi nínú ojú àwọn ọ̀tá mi ìwọ dá òróró sí mi ní orí agogo mi ìsekéde ó kún àkúwọ́ sílẹ̀ ṣe rí àwọn ọ̀rọ̀ tí à ń kà yìí ohun ìjà wa ni ìjà yẹn wá gbọ́ dáadáa o kì í ṣe ìjà tí à ń jà tá à ń sọ pé olúwa bí wo ìjà tí à ń jà ni wípé àwọn èrò tó wà lọ́kàn tiwa tó ń dí àwa lọ́wọ́ òun là ń bá jagun ọ̀pọ̀lọpọ̀ máa ń ròyìn pé bóyá oṣù orí àjẹlé òótọ́ oṣù orí àjẹlé wà ṣùgbọ́n tí wọn ò bá ní ipa nínú èrò rẹ wọn ò lè borí rẹ o gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wípé ẹnìkan bẹ tó lágbára bóyá ìwọ ni ọkà ló ṣolé wà lọ́kàlẹ̀ àjẹlé torí pé o ti wá gbàpò lágbára ju ọ lọ ṣùgbọ́n irú ìgbàgbọ́ tó o ní tó fi gbàpò lágbára ju ìyẹn là ń bí ìwo tó ti yẹ bẹ́yẹn ó wàá sọ sí ara rẹ mo fún wa ní gbogbo ẹsẹ 23 yẹn báyìí ẹsẹ gbogbo orí 23 yẹn mo fún wa ó mú tó bá wù ọ ńbẹ wàá sọ sí ilé ayé yìí pé olúwa ni olùṣọ́ àgùntàn mi mo kọ̀ láti jẹ́ aláìní mo ní ohun gbogbo mo ní ànító mo ní ànísẹ́kù nítorí wípé jésù kristi ni olùṣọ́ àgùntàn mi sọ́kò mọ́kàn sọ wípé àti ẹ̀bá ń ka national pledge o kọ́ sọ pẹ̀lú ẹni tó ní ìdánilójú rẹ̀ olúwa ni olùṣọ́ àgùntàn mi mo ní ohun gbogbo mo kọ̀ láti jẹ́ aláìní olúwa ni olùṣọ́ àgùntàn mi torí pé olúwa ni olùṣọ́ àgùntàn mi ó tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ ní iwájú mi ní ojú àwọn ọ̀tá mi ó da òróró sí mi ní orí agogo mi ó sì kún àkúwọ́ sílẹ̀ ó da òróró sí mi ní orí agogo mi ó sì kún àkúwọ́ sílẹ̀ bí èmi tilẹ̀ ń rìn láàrin àforífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibi kan torí pé kristi wà pẹ̀lú mi torí pé kristi ni ayé mi torí pé kristi ni agbára mi torí pé kristi ni ògo mi torí pé kristi wà pẹ̀lú mi ó mú mi lọ nípa ọ̀nà òdodo rẹ̀ ó ń tu ọkàn mi lára ọkàn mi balẹ̀ kò sí ìbẹ̀rù kò sí ìjayà kò sí hílàhílo ọkàn mi balẹ̀ torí pé kristi ó wà pẹ̀lú mi ní tòótọ́ ní ìdánilójú ìrì àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbélé olúwa láéláé àní mo sọ wípé ìrì àti àánú ni o ma to mi leyin ni ojo aye mi gbogbo emi o si ma gbe ile oluwa lai lai amen
8: o ni ohun elo wa ohun ija wa ki se ti ara bi an se elo oro olorun niyan bi kan se pe o kan mo igba te yan ba nka kini won ma npe national pledge ni ede yoruba yin se lo si school se pledge na na ma pe ede yoruba ehn oya ma ni pe ko ka boy lati ju ati nka a kan ka ni ko ye wa eyan ika oro olorun be eyan ika oro olorun be eyan ma nlo ni eyan ma so oro olorun ni oro olorun ti o mo ti o so jade ko le sise n to ba so n lo ma sise oji laaro ko si ireti kankan wa so fun mi fure wi pe mo dubule ninu papa oko tutu tori pe jesu christi wa pelu mi mo dubule n papa oko tutu o mu mi lo si ha omeri dakero o tu okan mi lara okan mi bale je ki so fun e ifo ko ma si owo nkan kan gboro jade tori pe o ti so opolopo wa a dara pupo ni gbigbadura sugbon o ku die ka to ni oro siso gbigbadura te lo mi gba yo si foro siso yo si tun fi fa gidi eyin ma je to gbadura gidi la ro bo yan se dan pe ni adura ebi wa de bi tin sise boya shop e ni o mo pe ni la ro la kuku tetede na oja ota e da bo ki wa lanfani igbadura lanfani to ko gbade o ti fagile so agbodo je nikan se mo pe awon ti akajade ye wi pe oluwa ndo so agota mi ise ti okoko se ni pe yo yero re pada iwo ro pe agbara re nikan lo ni lo sugbon ese ro yin wa so fun yi pe iwo ni oluso agota ka ti tenikan ni ojo fojuri to n dari e sipo no dodo hallelujah o ti ko wa ise to wa ku ka wo si ni pe ta ba dele ka wa ma se kini o ka ma so ko se ni ti o bo so iwo lo fe nu are so bai so yibo na lo ba gbo iwo lo so pe the Lord is my shepherd I shall not be want oro yen so fo pe o nilo lati ma la ojo osu odun koja o wa jara ile ran se olorun alaye o ya ke lo me o ni enu wa ise fo nje nikan o lenu yi o ni ise fo nje nikan o ni ka lo lati fi yi nta aba fe o ni use your mouth to shape your destiny use your mouth lo enu e lati fi da aye to wu o gba to lorun fe da ye ati orun o kan wo pe ah kini yi bo se ri juju yo da o so pe je ki imole ko wa mo si wa agbara ti wa niyan oro oro olorun yo wa pelu wa o mo ni olorun yo wa pelu wa a tin se awon koko iwasu kan ta pe ni nisisiyi ti mo wa ninu Christi now that I'm in Christ ati bere o sise die hallelujah o ati ko wa wipe agbodo mo wipe enikeni to ba ti jewo Jesu ni Oluwa ti Olugbada ki kan se elesin lasan yi kan se nikan so pe da o asagbodo mo lo ile ijosin to ba ti jewo Christi o ti ku ni elesin lasan mi ni tan je se ri opolopo wa ti agboro wa ni Christiani oye kini lo ye wa oye ibi ti a tin josin lo ye wa oye Christi gan oye wa opolopo awon onigbagbo tempo awon lo nigbagbo kaakiri gbogbo agbaye oye ibi ti a tin josin on lo ye opolopo wa oye Christi gan ko ye wa for example na sin en kan le deep yes I am a member of Wonders Chapel bo ji omo ijo iyanu sugbon kan be to se pataki julo oni pe mo je ara Christi keyan je ara Christi o se pataki ju ko je omo Wonders Chapel lo
7: Wonders Chapel je ibi ti a tin gbo oro Olorun ni ijo Christi gan ni pe ka wa nu Christi o ba wa CSC o ba wa Dipalai o ba wa Catholic ikoko gan ni pe se o wa ninu Christi to ba wa ninu ijo ti o tin gbo oro Olorun to ba sinu Christi anfani enu ijo to tin gbo oro Olorun nikan ni o ye o oye ye nikan lo ma mulo o ni de mu anfani we pay o je omo ijo Christi lo te ba de ri opolopo awon eyan wa awa ta pro ani onigbagbo kaakiri agbaye omo ijo e ka ti a tin gboro lorun ta n pe ni denomination nla moju ye la moju ere so pe ah church ba ri tun o ere pe awon omo kini kan re o yes sugbon si e je omo Christi nla se gbe ka pe nisisin yi ti mo wa ninu Christi o de bi anike ni ba wa ninu Christi ki ro pe o lo di eda titun ko so pe ni to wa nu ojo kan o e ma si mi gbo o bi oye se ye mi si be ni mo ri pe ijo gan fe je idena fun elomi lati ni igbala bi oye oro Olorun se ye mi si papa Christ and salvation bo se ye mi si be ni mo se ri wi pe church is becoming a barrier for knowing Christ. That is denomination on the adina goku fun awon eyan lati mo Christi. Te ba ko ni gbagbo bi igbajo te ba pe un ka ko ke ba ma identify by denomination response yema uma high poke to le rent so pe emi wa no Christi akere anira inu Christi ni on gbogbo wa inu Christi ni isegun wa inu Christi ni isipipe true worship ibe lo wa baba pe ka se ntan pe ni ikayan sin ni sensor ama re lo mi tun be mi tun pe o je omo Wonders Chapel la sanni ki so omo Christi gbogbo eto wa lo mo gbogbo bi a se man sese pata lo mo sugbon ko ise omo ko ye pe inu Christi mo wa yen o ye o to ni ke yen wa ninu ijo o to ni pe ko ni oye pe inu Christi ni mo wa e je ka koko ka Kolose ori keta ka be lati ikini lati Colossians chapter 1 chapter 3 verse 1 seri awon we bi awon letter ti Paul ko yen awon bi Philippian Ephesian Colossian Galatians awon letter yen se pataki pupo awon letter yen fun wa ni oye awon pataki ise Christi awon lo tan mole si seri iwe irere Matthew Mark Luke won kan so afojuri iwa laye Christi tubo opolopo won o so kule kule anfani re be ba ka Matthew be ka Mark be ka Luke be ka John gugu won a ma soro bi Christi se lori agbelebu bon se kan oru meta ero meje ori agbelebu gugu ele ba nbe sugbon keni awon ise yen ja mo Kolose lo jama yi pe ngba ti won kan Jesu ma gbedebu Kolose ati Galatian won je ka won pe mo kan Jesu ki se Jesu nikan ni won kan wa po pelu e Kolose wa to je ka mo pe aji wa dide igba ti Christ jinde eyan me ro se ajinde dododo to mo yi pe igba ti Christ jinde o ti jinde eyan be lo hallelujah hallelujah se won ti di Kolose Colossians chapter 3 verse 1 un je bi a ba ti jin yin dide pelu Christi e pe awon oloyibo bo nkan kan ni conditional statements un je bi a ba ti jin yin dide bo la se jiyan dide igba to je wo Jesu ni oluwa ti olugbalare igba yen la ji o dide pelu Christi igba to so pe Jesu iwo loluwa mi gbogbo ti Christi la koja yen o ti la koja o si di tie kini to bi je ti e to ba ni baba to ba lo lo tabi obi to ri se on lo mo to la koja ko to di po di eni to ni buruji on lo mo to la koja ko to di po se kini o di eni to lo lo sugbon nigba to npe ogun o pe fun o pe yan ba do bi to ba ti ku kilo sele hein oro re ti diti yi o ti di kan mo ma se pade bo la se pin ise wo na se to fi di ti won e ba mi soro ise wo la mo ma se won ta kan se ni wipe won kan je omo won je omo en to ku no so won do lowo ki se pa gbadua o ki se pa lo so oru o ki se pa gba awe o won kan je omo e ba won won bi mi bebe ah se yoruba mo ko pe agbojulogun fure posita owo yen o ye kan change ki mo so yen ki mo so yen te ba gbojulokun oko kan niyan o ki se ru awon oko awon oko kan be to se yi pe won ti so the trust won o pe but every month or every year o ti ni ye millions to make o nto ka ko ri pe ta ba fe ko to ma manage manage yen se pe ko jenje ho ho wa o ki se manage yen mo so manage bo mi ni pe bi wa no to se video ko o jo se po si e imagine to wa lati no bi pe at the end of every year minimum of 250 million kan ko si ditodun tin bodo wo ko ditodun tin bodo wo ko ditodun tin bodo wo e ti ka ti mo so sin e ni ka ko pe agbojurogun awon ta po wo yen won gbon o sugbon igba yen bi ke yan jogun okun oko kan ka pe okun oko meji so na meje abi ka so pe agba yin o ni kan ni ko ma so ko ko ma mo wa fun yin iyen lo wa ngba yen praise the lord iyen lo se kini o iyen lo wa ngba yen da fi so family bi me to pe e lo nbe disi ba jo pe pe o ni laje shareholder bank kan sin to ni more than 70 billion worth of share ni bank kan obi ma meji pele obi awon melo awon ma yo ni lati gba kini ejade kankan mo gba dividends won de na dividends omo mo won to na no dividends kanya ma san wan wan kobo lori share ipin idokowo se ngo to je bi 50 million units kan ma san dividends wan wan kobo gan oni ye to je hallelujah so bo ni a se di wi pe gbogbo ti Christi se bo lo se je ti wa tori pe a di omo Olorun ki se tori pa gbadua la si ni igbala e ma se mistake eni ken ni oni igbala tori pe o gbadua gba awon to gbadua nu bibeli wa sugbon ti mo oni igbala igba ti Christi to lo wa su nu tubu ni bi tan pe paradise ni la won mi tori igbala o edija gbadua de bi wi pe o ni koju o mo ro ojo si ro n bo to pada won pe koju oro lojo to ro sugbon ti igba ti Christi to dedo to deni igbala so ere kan dara dadua adua re gba ko tumo si po deni igbala o tori e ma di so fi di be olorun to n gbo ti gbogbo e dani ni olorun ki se ti Christian le kan ni gbo e mata rayin olorun ti se kini o ti se kini to n gbo ti gbogbo e da o ni olorun o ni anu de bi fun ko se nti o le kepe papa ni pe anidu adua sugbon tan so ni pe eto Christi bo le eto Christi bo ni gbogbo nti Christi di ya fun te di ti wa o ni pe tori pe a je omo Olorun gege bi baba to ku to fi ola nla sile ise ta won ise wo na mo ise te idolowo won kan je omo ni ise kan soso tan si ni pe won je omo that is the only thing the only work tan se ni pe won je omo won o gbadu awon o gbawe awon baba mi ti so se debi pe ngba ti dade ise won de lo ko mo ti wa nbe won ti ko mo igba tan lo so mi ti pa fe dade ise re si bi ise ton foru an ti fowo ko e mo omo edo omo telo mi o ti bi oko e ti wa nle ngba bi na ka so ko n to ko ti omo je re ko ri bi papo mo ntan so mi ti mo so pataki pe ka bi iyan bi ogun se de dite iyan tori pe a bi wa ninu Christi ni papa ajewo Christi o ni ku ajinde ati igokiri orun Christ fi di tiwa ta ba nani kan to po wa nu Christ to sisi n struggle to n la kaka lati bori ese ko sinu Christ o le wa nu ojo kan. This is say ti mo wa ninu Christ e mo pe ti iya ba fe tan dare iyan patapata te eyan bo so iya danu igba mi ki se ise o ki bilonia kan ka adopt e aye e ti da ko ka adopt e pe lati ninu ti do ma mi ki ti nu bo ma lo lori titi se kokan de ni ro mo ka tin ra ri ko ni kan mo wa o so fun boya minister for humanity oya e lo toju omo yen ko ba so pe lati ni lo o ko ma yo ma je ba yo ma je ba kan ti nu bu si deyin ba si ra da ko e pere yen ba si da ko yen tan ra fo ko yen gan si deyin o ju bilo ni ami lo hallelujah o se kini o nu fi afi ma so wi pe awa ni ajogun pelu Christi ajumo jogun ajogun olorun ajumo jogun Christi only this is the charity jiwa dide pelu Christi iwo o ye lokan o ye ko joko ro pe igbo la ji mi dide se mo ti ku ni bo Colossians je ka mo pe ati ku nipa ti ese e da be ba pa la si Colossians je jo ni kia kia Colossians 3 chapter 1 afa chapter 3 verse 1 nje bi abati dide pelu Christi e ma saferi awon nkan ti nbe loke ta lo mo ti mo tan ba boke e ma saferi eh ke yan ma desire ke yan ma fe gbo mi o bi baba yin ba bi mo mejo to tun ni merin sita merin to ni sita yen di mama o ti mo njo baba n ba ku won yoju kilo jo yoju kilo jo yoju won saferi nkan ti baba yen ni so bi be de ma pe ka wa na ma saferi nkan ti Christ ni un kan ti be loke nibi ti Christ gbe ti wa ti o joko lowo otun Olorun ese keji e ma ronu awon nkan ti nbe e ma ronu awon nkan ti nbe loke ki se awon nkan ti nbe ni kini o de aye e ba si dejo mi ni se ba gbogbo prayer point mo gun dile ni aye ni yen wa yen o sinu Christ to so fun wa pe won o pa mo ni alafia pe pe okan eni to simi le mi ta lo ma deserve je pe ta ba di church igbadu ada ri jese lo de se notice e me le sa case eh e pe ta ba di ayire so pe baba da ri jimi emi o to se ese o mo de baba ra mo ri ji e ri pe sa ba ko ri be kini di oye ti ye wa wi pe ati ku o ni inu ese ati bo sinu ododo ati ku o ninu iku ati bo sinu iye kise ti gberaga awon duro ri se ase pari Christi ni o ni e ma saveri nkan ti nbe loke kise ti nbe daye o eh ese keta nitori aye ti ku asisi ji yin dide ati fi yeye pamo pelu Christi ninu orun elu ya pe igba wo mo wa ku igba ti Christi ku lo ku ondo jaje galatian ko so fun pe galatian 2:20 I've been crucified with Christ ati kan mi ma gbede bu pelu Christ iku ti Christ ku iku ke eyan ku ni po eyan ni he died in position of some people he died in position of the whole world oni johanu fifi han wi pe e wo odo agunto oluwa to ku ese aye lo ododo ku ni ipo elese be yan ba je odaran to yanran tiju odaran to buru to mo han won wa gbe lo ile ejo won de da ejo ku e lo yegi fun ene kan wa bode pe o n gba ko je bi sugbon o ku po re tani eni to ku po re yen o n o se nigba teni kan ti wa ku po re eni tan wa ku di po re yen tani ẹni tí wọn ẹni tó ẹ pé wọn kú nípò ọdaràn ọdaràn tán wá kú pò rẹ irú èèyàn wo ni kì í sọ ọdaràn mọ náà kì í sọ ọdaràn mọ kò sí ilé ẹjọ tó gbọdọ pé ọdaràn mọ kò sí ilé ẹjọ náà ti lejo ba ko lodo aje pe eyan meji na fe fi aje lori ese kan double tragedy ni e lo bi je pe igba ti Christi ku gbogbo idajo olorun pata ati te lorun we have satisfied all the judgments of the whole world oni jesus fi sanu iwe ja nu se olorun olorun wa aye lati de enikele lejo bi ko si lati gba aye la oni sugbe nti o ba wa gbangbo oro to nso ni o dajo re bo lorun yo si lejo pe so gbo ni pe Christi waye oro to da lejo ni ye ko ri oni ra wiwi si pe so wa gbo o wa gbo polu gbadan kan wa saye a mo gbo on jo to se ba jesus da go wa wali oni eh oda Hallelujah. Oun lo je pe ni awon todo wa ni pe ni ojo idajo ti oro ye yo di odidi eniyan. Pe ko lo mejo tako wa. So iku ti Christi ku, o ku ni ipo eyan ni. Tori pe wa mo pe o ku ni ipo wa, n la wa fi ni igboya ododo. Se mo pe mo so pe eni kan be to je odaran hanran. Won de dajo fun pe kan lo yegi pa. Eni kan wa jade wa pe o ma ku fun ti eni yen ba rin ni gboro tenikan ba ku lodaran o ye kan mu eni yen tabi kan ye gbe eni yen lori ejo odaran ni sugbon gba tenikan ti se gbese re yen ki so daran mo hallelujah o propon kan lo se pe an se ninu ipejopo ti o ye wa dada la se nse ni wele wele ko ri bi ye wa hallelujah e je kin tesiwaju enikan o ku fun o gege bi odaran o se pa eni ewo na se o wa to pada lo ba police pe e je ma binu emi lo daran ana o tun wa lo se je lo fara mi sun o ye enikan se bu ko lo se restitution un to poro po wa se gba ta ba tun bebe lowo olorun fun dari jin ese ni e gugu ese wa pata a fi ko si orun Christi awa kan ma gbelebu o wa gbe ara ese yen o gbe lo sinu boji tori ipo ipo elese ni ipo oku hallelujah ki mo so yen the hand of sinner is hell Christi gbodo to orun apa adiwo o wa gbe ara yen lo sibe e ma si don apa di ko si reti ati jinde mo ṣugbọn Christi jinde jijinde ni pe o ti bori iku ariwisi iku ni ese kese to pa yan yo ki ku to pa yan yo ri ese ka si olorun idi to pọ lọpọ christian bi nla kaka ta bi gbianju kiri aye mo to ni tumo ni pe idanda bi o tan do kan won elomi o ni igboya pe olorun ti dari jeun oni to se nbe olorun pọ lọrun dari jeun eyan lo ndari je won to pe e dari je mi ma sanu mi hallelujah nisisiyi to ti wa ni no Christi oni bi aba ti jiye dide e je ka lo si ese kerin Colossians chapter number 3 verse 4 nigba ti Christian ti se iye yin ta ba se ijewo gbagbo popopo wa wa to nso ni Yoruba an se asise kan Yoruba eyan ba gbo dada eyan mo pe ojo ni ojo ijewo gbagbo ani wi pe mo ni iye ki se iye mo ni Jesu mo ni iye life ni iye
9: Ìgbàgbọ́ wa ni wípé ọ̀rọ̀ Ọlọ́run ti ẹ tẹ́tí sí lónìí ti sọ yín dalábùkú fún ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ níbi Ọlọ́run yóò tún ti pèsè ìránṣẹ́ rẹ̀ sílẹ̀ Pastor Bayo Oluwayemi ti ìjọ Wonders Chapel láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa lásìkò kan náà lórí ìkànnì yìí.

0: 32 FM, 94.9.
1: Ìrọ̀rùn dé.
2: Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you? Don't stop to make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tuntun fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìrọ̀rùn bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphone. Wait o, àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko, number 31C, Nipos Shopping Complex, ní Dojúkọ Cocoa House. Kẹ̀ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀ bá tún wá wọlé tán, ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wá rèé o, 0706-436-8169.

0: pẹ̀lú ọpẹ́ fún Ọlọ́run. Anú tí a ń rí gbà. A ṣètò ní ago mẹ́fà ìdájí sí méje. Kẹ̀tíkẹ̀tí ni àwọn èèyàn ti rọ́wá sí 32FM Laughter House Premier Hill. Wọ́n wá aṣọ ẹ̀rí wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ti mọ̀ pé gbèsè ni ẹ̀rí jẹ́ lórí ètò yìí. Adẹ́tẹ̀ mẹ́wàá kọ́ ni àwòsàn. Bíbélì ni bí wọ́n ti ṣe ń lọ Luke 17 yẹn verse 14. Ó ní wọ́n di mímọ́. Ẹ báwo verse 19, ó ní ṣùgbọ́n ẹ̀yin mẹ́wàá kọ́ la àwòsàn. Ẹyọ ọ̀kan ni ó padà mọ̀. Bíbélì ni amúnláradá. Àwọn tó ń sọ ẹ̀rí yẹn amúnláradá. Ìtumọ̀ amúnláradá ni pé a ò rí apá ẹ̀tẹ̀ yẹn láyé tiwọn mọ́. Ìyẹn ni pé àìsàn yẹn ò tún padà gbérí mọ́. Ṣé rí àwọn tó jẹ́ mímọ́ yẹn àwọn ilé ti dẹ́tẹ̀ rí. Mẹ̀tukuru ọwọ́ yẹn wà ń bẹ̀. Àwọn tá amúnláradá ìyẹn ni pé ara tiẹ̀ dàbí ọmọ tuntun padà. Àwọn tó ń wá ní kẹ̀tíkẹ̀tí wá sọ ẹ̀rí wọn. Amúnláradá. Àwọn tó sẹ̀rí náà àwọn yẹn kàn jẹ́ mímọ́ ni. Apá ìtẹ̀ wà láyé ti wọn. Àwọn ilé ti dẹ́tẹ̀ rí. Wọ́n ti ṣàìsàn rí. Ẹ̀rí wọ́n ṣe ń rìn. Lóòótọ́ kò rẹ̀ mọ́ ṣùgbọ́n ń wẹ̀gbẹ́ rìn ni. Mímọ́ nìyẹn. Ká lè mú ọ̀làràdà bá sọ ẹ̀rí rẹ̀. Orin yẹn àti ẹ̀rí rẹ̀. 32FM 94.9 ni mo yẹn ti ń gbọ́ mi. Laughter House Premier Hill ni Mọ́kànlá la wà. Dr. Poṣu Tábàlàdé ló kọ mi. Ètò yìí kò fi ti ẹ̀sìn ṣe. Ètò yìí kò ní kẹ́ má lọ ṣe ìjọsìn yín o. A gbé ìjọsìn ka yín mọ́lé. Ètò yìí kódà àti múmìnì múmìnà àtàwọn tó practice Christianity àti àwọn oníṣẹ̀ṣe. Gbogbo àwa tí a fi ẹ̀jẹ̀ Jésù rà padà wa là ń gbé ètò yìí. Ó sàn kankan fún Abakasina White. Ìyá Adégòkè náà lè fetí kọ. Ó láwọn tó ń jà àjà ẹ̀sìn yìí. Pẹ̀lú gbogbo bí wọ́n ti ń takora wọn ẹ̀sìn mi tèmi ló dá àti ò dá. Tí wọ́n ń fẹnu ba ẹ̀sìn kankan jẹ́ yìí. Bẹ́ẹ̀ làwọn ẹ̀sìn yẹn lágbára sí. Wọ́n ṣe ọdún egungun ní Ìwó, Ìwó Odò Ọba, ọmọọba Tẹ́lúmere. Ṣé mo kọ̀rọ̀ Ìwó òní kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ ni wọn ò ní lẹ́kùn. Ẹ̀rú wẹ́wẹ́ náà fi ń délé. Ọmọ òra kí n kó tó àbí rojo. Bí àwọn múmìnì kan ṣe wà ní ìlú Ìwó tó ń fẹnu yabẹ̀. Síbẹ̀ wọ́n ṣọdún egungun èrò tó lọ bùrà. Ibi tó fi ẹ̀ka máa fúnra yín brain nìyẹn. Pé bá a ṣe ń fẹnu wò kan làwọn kan ń lọ látinú ẹ̀sìn Islam wá sí Christianity. Christianity náà ń gba Islam. Bẹ́ẹ̀ ni àwọn tó ń ṣe ìtẹ̀ṣe ẹ̀rí pé wọ́n kàn migrate lọ sínú ẹ̀sìn kankan síbẹ̀ kò dín ẹ̀sìn kankan dúró. A ti gbàgbé pé ìfẹ́ ni Ọlọ́run ẹ̀sìn ọ̀fàjà. A fẹ́ mú ìwé orin wa. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti rí ìsinmi tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án oṣù rọ́bí leléyìí. Iṣẹ́ ìyanu tó gbẹ̀yìn tó oṣù yẹn gbọ́ta lónìí ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ wọn ti wá sọ ẹ̀rí wọn láàárọ̀ yìí o. Ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ ní ṣe. Dr. Poṣu Tábàlàdé ló kọ mi. Sẹ́ìdìnà Ali wà ń bí. Sẹ́ìdìnà Ali. Ó gbàṣẹ lọ́wọ́ Elio. Ẹlẹ́ darapọ̀ pẹ̀lú mi ní 32FM 94.9. Live and direct fẹ̀yìn ẹ̀ on Facebook. Abakasi náà wá ìtìjú gbá. Ó ní manager àwọn ọmọ ẹ̀rí látàyè alálùmọ́lẹ̀. A wà ní Taiwo Tekobo Alade on Facebook. A wà ní Apostle Tekobo on TikTok. A wà ní àwọn ọmọ ẹ̀rí page on YouTube. A wà lórí Instagram Apostle Tekobo on Instagram. Wá ìtìjú gbá. Adégòkè Comfort wà ń bí. Ó ní akọ̀wé ìjọ orí afẹ́fẹ́. Mo kí wa lórúkọ bàbá ìjọba Haji Seob Arẹ́gbẹ́ Mbalẹ̀ Ọdẹ́tọ́lá. Àwọn ni bàbá ìjọ wa. Àwọn kan sọ ipò nù, àwọn kan gbà á. Màmá Adékanbí ti pè mí ìyé ìwé láàárọ̀ yìí. Màmá Kristana Adékanbí ìyé ìwé ìjọ orí afẹ́fẹ́. Màmá wa Prophetess Mary. Màmá Mary Abọ́sẹ̀dé ìyá ìjọ wa nù. about Nishegun Bile ni patron wa Brother Razak Abegunde Abikin so pe Eda Razak Abegunde Baba Lapete Eda fe setan awon eda kokon ninu ijo re won fi emi ba mi rin Eda Fatumole Eda Fatumole awon ta fun ni eda ninu ijo ta po gan o be lare awon afa bi afa sali orisun ayo alukoro wa niyen ni ori jori afefe Abraham so elewure awon mo eri niyen awon egbimo oda moran ti eda muritala adesina awon agba agba ijo niyen ati awon alaji awon alaja awon dikin dikiness ijo ile yato gan ni ijo ti pe odun meji la bayi ijo e lo ko bere pe ansu eri lori radio ijo e lo ko bere pe anse sin daji la go marun si mefa ijo yi siwaju won tele ijo ti ko fi tesin tabi ti eya se ibi ti jesu gbe so gbogbo apo ah mo kaye awon ti olorun ko le mi lowo enikeni osonu mo gba wa tari ibere osu september atun ri opin isimi to gbeyin esu ale satan ale rabarabaraba olorun ti kin dale ma jemu la tin fi ada bi ti mi de le ba ti lo fe bi danu ta ro bi danu olorun awon na ti ma jemu to ba wa da lori eto pe ninu nta ni ta nda pada pe ma ra igba pada buburu ni ojo ira pada meyan oro wa ta nse ade fedano gbogbo mo je n pariwo won tun yin je ni ko sin ton jaro bi so lorun duro mo ba di yan kan mo to ni ko ni lo wogun ni ko loju kan are wa e won ti so pe ira na pa un ton won je akuku fagidi meni keni a sin dupe lowo olorun ti won dale ma je mo yi amu yorin wa laaro yi olorun to ni okan emi ati ara wa to fi pamo sinu christi Eba mi ka First Thessalonica 5:23. Adugege comfort. E kawe o, e si ma lo ohun AI lati fi kawe fun mi laaro. O ye kawe.
1: Ki Olorun alaafia ti kara re ki o so yin di mimo patapata.
0: Yes.
1: Ki a si pa emi ati okan ati ara yin mo patapata ni ailabuku.
0: Emi okan ati ara lai nabuku sinu.
1: Ni igba wiwo Oluwa wa Jesu Christi.
0: Eba mi wo Kolosi ori kete se keta mo fe salaye gbolohun yi ko le ye wa.
1: Nítorí ẹ̀yin ti kú.
0: Nítorí àwa ti kú.
1: A sì fi iye yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run.
0: Ẹ jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ yẹn. Sẹ́rí Apostle Paul ló jẹ́ ká mọ̀ pé ó mẹ́ta ló gbé àwọn èèyàn ró. Ẹ̀mí, ọkàn àti ara. N tí ènìyàn fi ń jẹ́ ènìyàn ni ẹ. Ẹ̀mí yẹn ni ẹ̀mí iye tí Ọlọ́run mí. Ènìyàn sì di àlàyé ọkàn. Ọlọ́run ló ní ẹ̀mí. Ẹ rí ọkàn ìyẹn ló ń ti jẹ́ pù ó ń lẹ̀jẹ̀ pù pù pù pù. Ara ẹran ara yìí inú ẹ̀ ńlá kó gbogbo méjèèjì yìí sí. Bí abáwá sùn tí ẹ̀mí yẹn sì mí pi pi ṣẹ́ni tí ẹ̀mí bá ti dúró gbàrà nígbàkigbà tó bá dúró ìyẹn tí ọkàn bá dúró gbàrà ẹ̀mí yẹn wá padà lọ síbi tó ti wá lọ́dọ̀ ọlọ́run ara wá padà sí ilẹ̀ erùpẹ̀ ni ìwọ wọn yóò sì padà di erùpẹ̀ ọ̀rọ̀ tí paul ń bá wa sọ nìyẹn pé ṣùgbọ́n àwa ti kú a ti fi ìyẹ wa pamọ́ sínú kristi ìyẹn ni pé jésù ti kú ó sì wà láàyè ìyẹ wa a ti kó sínú kristi ìyẹn ni pé ikú àìtọ́jọ́ ikú pàjáwìrì ikú àròtẹ́lẹ̀ kò lè pa wá hallelujah ṣé ó yé wa bá wọn fún ẹni tí ó pa ọkàn ẹ̀mí àti ara wa mọ́ sínú kristi a fẹ́ mú ìwé orin wa láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a tún fẹ́ pàdé lónìí o ní ọjọ́ rẹ mímọ́ yìí ìwé orin ìjọ apostolate ti kristi hymn 46 jésù wa fẹ́ pàdé lọ́jọ́ rẹ mímọ́ yìí sẹ́dínà ali ni yóò ṣáájú wa nínú orin nígbàtí white jugba òun yóò jẹ́ adarí orin mi ìmọ̀dé tó jẹ́ pé àwọn adarí orin ẹ̀yìn náà mọ̀ ń kọ sí ìjọ abẹ́tírí adarí orin kan tó kọjú sí ìjọ rí afẹ́sì àwọn ẹgbẹ́ akọrin ẹ̀ á wá kẹ́yìn sí ìjọ ó sì ní ìtumọ̀ ó ní ìtumọ̀ gidigidi gan ó dàbí kinní táwọn àlùfáà máa ń kó sọ́rùn ni ǹjẹ́ tí mo rẹ́nìkan tó kó pupa sọ́rùn kò mọ̀ túmọ̀ ẹ̀ àbí pásítọ̀ tó ń lo red collar ṣé kólà lẹ́ ń pè red collar kò mọ̀ túmọ̀ ẹ̀ ọkan ni pon kon kon ko sorun ni ko mo tun be to ba mo itumo ko ni correct color sorun tabi yellow color ko mo tun be eredi white color te nri yen o ni pe won lati je mimo mimo ni olorun yen ni pe en ba ma gbe ohun elo oluwa dani yo je mimo o n sapejuwe funfun yen sapejuwe wa mimo olorun pe won koju si orun eyin yen to wa je black won ti ko eyin si aye abi ba pastor ba correct color sorun ko mo tun be Eje ka mu yorin wa Eje ka ko ni Jesu fe pade Jesu wa fe pade ti ojo re mimo yi in 46 se yade ko kele ka jade
1: Oni ni ojo esin mi fo Oluwa
0: Yes
1: Jesu a fe pade
0: Jesu a fe pade
1: lojo re mimo yi
0: lojo re mimo yi
1: a si yi tere ka
0: a yi tere ka
1: lojo re mimo yi
0: lojo ye mimo yi
1: iwo re wo orun adura wa nbo wa
0: adura wa nbo wa
1: boju
0: we mi wa
1: lojo re mimo yi
0: lojo re mimo yi a tun pade olorun loni igbagbo igboran igbese re ni se lori eto yi o baba oluran lowo ti jo lori ogun fun osu kesan yo ran wa lowo o a o si se aseyori gbogbo wa tare eto igba ni lo lowo ofo papa un rere ti ati loyun a bere si ni robi si rere ni kete ti orin yin ba ti lo awon eri kan yo wole ni koba koba fo ogo olorun eto atesi waju orin ati eri re 32 fm 94.9 dr apostle tabarade lo ko mi lese yi kale letente si laughter house premier hill mokola ni ilu ibadan saidina ali abubakar sina white juba

0: 32FM 94.9.
1: Aba mi karo aku simi ni simi alayo ni ojo emi ni muzo lati yana court mummy mubarak lati yana court aba mi esun ori lati jo mo ti mo olorun yin mo olorun mi mo lati jo mo ti n gbe to yi ah otun otun wa ye mi tin ba fe broke ba tin ba ti pe baba mi taiwa ladi wa se yanu kile oni to so an yo te mo fi ni se yeye won ni olorun taiwa ladi olorun taiwa ladi yeye mi pada da yeye tori teyan ba fe na toro kobo ti ba ri na lasiko ta si ri ri otu olowo ni o mo dupe momo lore o mo pe yin jo si pe omo mi ma hanrun te so fun mi wi pe ko lo ri eleto lera nigba na bo mo dupe lodo olorun aso adua mi gba ti mo ra mo gbe fun omo yen pe ko mo dabura tori ko lo wa mo gbe fun ko mo dabura mo ge kan shop ko mo se so mi olorun la labu ma fi mi se en ba ti lona taiwa lade mo ton de o ba se yanu na aye mi loni olorun o si se yanu na aye mi mo san fata mi mo san re mo je mo san gogo ta ba ni ka se mi mo se o se ise yanu omo yen o wa da so yen bora sa so fun mi leni jo meta pe ah mimi ni hanrun mo o tori to ba hanrun bayi ibi ta mo ba sun si bayi awon eyan sa re dide ni fe po oju ti mo nti ohun ti mo se bi boyo ta hun fe ni gan gan mo lolorun taiwa lade o le je o lati jo mo si mo lorun taiwa lade mo lorun mi mo se so fun mo lo wa pe le ni won sa fo mo o mo ni oni gbogbo bi ton ba tin lo bayi so ise travel ni mo penta yen ni oni won sa fo mo won so fun po won run mo
2: ko si ro nu nkan ti e so yin eyin mi kokon mo ti ko gbogbo yin wonu ma je mo irorun ti n se Jesu Christi eni ti ko fi tesin tabi ti e ya se ti o nja ba ti ko ninu ise ise ti buse ni e ni won ta wa na ba tin se to ye ka se nipa ojuse wa olorun na ma se nta le se e o ni gbegbe nira mo papa nipa ti omo te so itumo aso ye na ni pe nigba ti n ko si nibe ti ko re ba po talagba se o ba to ko si n tolorun ko le lo oni ta so yen e gan ta buku la buku la ye omo na eri ma ni mo ni ke lori awon eleto lera to loluko ti won pe sugbon gege bi igbagbo ti se ro mo nipa so pere igbagbo ilé tí Paul náà ṣe nínú bíbélì táwọn èèyàn fi aṣọ pélébé Paul fi ṣe ìwòsàn ọgbọ́n yìí ò ní gbérímọ̀ ẹni rápadà sí ibò àwọn tó tún ṣe májẹ̀mú ìyẹn irúgbìn ìgbàgbọ́ tá a ṣe yẹn mo mú ọwọ́ májẹ̀mú ìrọ̀rùn a ò ní gbégbé ìnira a fi ìjọba ọ̀run ṣe fàjẹ́ àmì.
3: Adìẹ̀wò mo dúpẹ́ fọlọ́run tó jẹ́ kí mi àti ilé mi jóná mọ́lé ọkọ mi máa ń ṣàgùn oúnjẹ ajá kanú ó sùn lọ èmi dẹ ti sùn lọ kó lè di pé wọn dé ó yẹ di bíi after one ló nǹkan yẹn kàn ó kàn sọ sí mi létí ló àtòjú òun pé gáàsì gáàsì gáàsì after one tí mo ṣe tají ní after one yẹn tí mò ń gbúrò gáàsì yẹn náà tó ń dún lálálálá ìgbà tí màá fi wọ kitchen bar everywhere ti dúdú pọ́ọ̀tì ti dúdú gbogbo ẹ ti rún bàràbàrà gáàsì yẹn dẹ̀ ń ṣiṣẹ́ lálálálá dádì odidi 2 hours ara mi ò balẹ̀ tara mi ń gbọ̀n tí mò ń dúpẹ́ gbọ́rọ̀ pé nǹkan sí òtò ilé gan ó ti mẹ́mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ ìwà òṣè ọlọ́run tí mò ń sin òṣè tó tẹ́ẹ̀dójú adá ẹ ti máa ń sọ sí kò sí kankan nínú àwọn ọmọ yín tẹ gbúrò láburú látọ̀dẹ̀ kò dẹni sí ọlọ́dẹ̀ ń jẹ́ kó sí pẹ̀lú ògùn ọlọ́run dádì mo dúpẹ́ o mo dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ mo yàn.

orin àti ẹ̀rí rẹ̀. Ẹ jẹ́ kí n fi ìkéde ìwọlé sórí afẹ́fẹ́. Àjọ̀dún ẹ̀rín tún ti kò láyọ̀ báyìí o. Tàpẹ̀ ní Laughter Fest, àjọ ẹ̀rín ti ọdún 2026. Ti iléeṣẹ́ 32FN94.9. Iléeṣẹ́ yìí ń ṣíwájú gbogbo àbí iléeṣẹ́ méjì péré náà ló kúkú wà nílé Ìbàdàn. Ali iléeṣẹ́ méjì náà ló wà Ìbàdàn. 32FM àtàwọn tó kù. Ìjọ ọ̀nà parí àmàlà Fest. Wọ́n tún wá bọ́ sí Laughter Fest. Ọ̀fẹ́ ni o. Ọ̀fẹ́ gidi ni. Ẹni ọjọ́ kẹrin oṣù kẹwàá Sunday tó ń bọ̀ nìyẹn. Láago márùn-ún ìrọ̀lẹ́. Ọ̀fẹ́ ni o. Àwọn olórin tí gbogbo a máa ń gbádùn láwùjọ wa. Ibi Saidi Òṣùpá.

0: ẹ̀sán yìí kìí ṣe sí ikú ṣùgbọ́n fún ògo ọlọ́run kí a lè yan ọmọ ọlọ́run lógo nípasẹ̀
1: rẹ̀ àìsàn tó ń ṣe yẹn kìí ṣe fún ikú o ọmọ rẹ tó wà ní ilé ìwòsàn àpapọ̀ yẹn kìí ṣe fún ikú ọlọ́run lẹ́dùmarè ń gbọ́ fún ògo ọlọ́run ni iṣẹ́ rẹ tó po kúlúmusu kìí ṣe àbí fún ògo ọlọ́run ni ìyàgàn tí wọ́ọ̀yà yẹn kìí àbí fún ògo ọlọ́run ni ẹni kí ló fọ́nì tó dàbí pé ó pani lẹ́rìn díẹ̀ lórí ọ̀rọ̀ yìí nígbà tó ránṣẹ́ sí jésù ẹ jẹ́ mọ̀ pé jésù ò wá kí nìdí tí jésù ò fi wá ó ti kọ́kọ́ jí òkú kan dìde òkú tí ó kọ́kọ́ jí ni ti opó nání àti ti ọmọ olórí sinagogu wọn yìí ọmọbìnrin ọmọ ọdún méjìlá nígbà jésù débẹ̀ tó ní tàlíńtà kù mí ẹntí dọ́kítọ̀ ti kọ̀ fáǹpó ti kú ó bá fà á lọ́wọ́ ní tàlíńtà kù mí dídé ẹni kí làwọn èèyàn sáàlì ọlọ́mọ yẹn wà ní stage of coma ni wọ́n ní kò tíì kú ta ló fẹ́ máa bóbò ni wọ́n ṣe máa ń sọ pé àpòsù tèkó bọ̀ ń tu yín jẹ ni a sì ń sọ májẹ̀mú ìràpadà ó sì ń ṣiṣẹ́ ó sì ń tú wọn jẹ náà ni à ń fẹ́ bí dànù ibi sì ń fò wá dá wọ́n ti sọ fún jésù nìyẹn ọmọ tó jẹ́ pé wà stage of coma ni a tún lọ sí lọ́wọ́ ìlú kan tí wọ́n pè ní nání opó kan wà tó jẹ́ pé ọmọ kan ṣoṣo tó ní opó yìí ọmọ kan ṣoṣo péré jésù aláàánú ó wọ ìlú nání yìí ó rí i pé wọ́n fẹ́ lọ sin ọmọ yìí ní ilẹ̀ ísírẹ́lì wọn sì ń kan pó sí pa nígbà yẹn wọ́n bá dé tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa kan pó sí pa wọ́n gbé ọmọ yẹn sínú pósí wọn ò tí kàn pa wọ́n ti ṣe gbé lọ jésù dá wọn dúró ó fọwọ́ tọ́ pósí náà ọmọ yẹn bá fọhùn ẹni kí làwọn ọlọ̀tẹ̀ tún sọ àwọn ẹlẹ́gàn àwọn ọlọ̀tẹ̀ ọlọ́mọ yẹn wà stage of coma ni kánà ti kan pósí yẹn ni tó lè rí ijí ìdí tí jésù fi pẹ́ níbi òkú lásàrò nìyẹn àṣírí mo fún yín yẹn tó bá sáré lọ gànràngànràn wà ló wà stage of coma ni tẹmọ pé lásàrò ti pé ọdún mẹrin ó ti pé ọjọ mẹrin kódà ó ti ń rùn ó ti bàjẹ́ láti lè sọ fún gbogbo ayé pé jésù ni àjíǹde àti iyè tẹ bá ka 11:25 yẹn ó lè mí ni àjíǹde àti iyè ẹnikẹni tó bá gbà mí gbọ́ bó tilẹ̀ kú yóò ṣe kí ni yóò yé gbogbo lásàrò fẹ́ gba ẹ̀yẹ ìyẹn ni pé àwọn tó wà ní ipò ẹ̀ ní ìrètí àwọn tó ti sọ fún wípé kò sí ọ̀nà àbáyọ fún mọ́ ọlọ́run elédùmarè jésù ni iyè náà ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ lóníṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ìràpadà lọ́wọ́lọ́wọ́ báyìí bíbélì ní ìràpadà ẹ̀mí èèyàn ní ọ̀rọ̀ tá à ń ṣe ẹ̀rọ àwọn ọ̀rọ̀ yìí lápapọ̀ tá a fi ń sanwó ètò tẹ gbọ́ láàárọ̀ yìí wọ́n ná wá program kì í ṣòwò kékeré o mo tí ìgbàgbọ́ rẹ bá rọ̀ mọ mo dó lórí kristo àpáta ilẹ̀ mìíràn ìyanrìn ni mo pe lásàrò tó ti kú iṣẹ́ tó ti kú ayé tó ti kú ìdílé tó ti kú ọpọlọ tó ti kú mo ké ní ohun rárá bí jésù ṣe ké ó ní lásàrò jáde wá ẹni tí a fi aṣọ òkú dì gbogbo tí a fi aṣọ òkú dì ó ní ẹtú ẹ jẹ́ kí ó lọ
2: ẹ jẹ́ fi ìfú o
1: máa jóde ẹ̀rí rẹ o máa jóde ẹ̀rí rẹ o máa jóde ẹ̀rí rẹ o.

sílẹ̀ tó pè ní àrùn olóde. Arábìnrin ló ní kán máa gbá òróró jọ. Arábìnrin Sophia yìí ajá ti kà nínú Isaiah 10:27 tá ba gbogbo àjàgàjẹ́ nípa ìfàmì olóró yàn. Òróró yìí ni wọ́n fi ń para ni wọ́n mu. Bẹ̀rẹ̀ òróró. Àwọn ẹgbẹ́ yìí ni wọ́n padà di tabanọ́kù. Fẹ́ tabanọ́kù lẹ́yìn tó kù ní Anglican. Fẹ́ tabanọ́kù fẹ́ pàdé. Fún àwọn àjẹ́ndà tó fẹ́ gbé ìjọ wọn lé lórí. Wọ́n pàdé ní òkè òyì. Ibi ta fẹ́ fi Joseph àyè babaláńlá òde. Ìjọ yẹ ká máa ṣe ìrìbọmi fún ọmọ ọdún méjì. Ó yẹ kí àwọn àlàgbà máa fẹ́ ìyàwó.

0: yóò tún ṣèwòsàn fún mi o ìwòsàn láìlògùn ìwòsàn láìdọ́spítù wà láì òróró mi ń ṣèwòsàn fún mi gidigidi lẹ́nijọ́ mẹ́ta tí mi lówó dání tí mo sáré bára mi sì mo ní ìmọ̀ lówó tí mo fẹ́ fi lọ ṣe tẹ́ẹ̀sì ọlọ́run tá wà ládùúgbò mi sàn bí mo ṣe ń lo òróró díẹ̀ díẹ̀ láràárọ̀ kí n tó jẹun màá mú òróró tá wà ládùúgbò fún mi lálàáfíà mo tún pẹ́ o ìdí ẹ̀rí mi rèé ẹ pẹ́ fún wa ẹ̀mí sunkọ ẹ̀mí sọ̀fọ̀ ìbànújẹ́ mi tọ́ sí mo ní kí n jẹ́rìí ni o.
1: Mọ́mí Akinwale Saida kò sí rọ́ńbẹ́ o. Ibẹ̀ ni ní láàrin èèyàn méjì mẹ́ta láti fìdí òdodo múlẹ̀ Ọlọ́run ló lè káyé ẹ̀rí o fún anointing service irinṣẹ́ ètí anointing gbogbo ẹ̀yin tí ọ̀run ṣí fún ọ̀run òní tì mọ́ o ẹ̀rí olùrànlọ́wọ́ yẹn tún farahàn lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn olùrànlọ́wọ́ tó kú àlè dáa ṣe nínú àkókò yìí olùrànlọ́wọ́ tó kù yóò farahàn ẹ̀rí níṣẹ́ àìsàn mọ́ àmọ́ èèyàn máa ń ba gbogbo àjàgà jẹ́ ni ẹ̀rí gbogbo àjàgà ìsàn ìnira wàhálà ìdààmú ni jésù mi ti bá kanlẹ̀ ogun yẹn ò ní gbérí mọ́ ọ̀run tó ṣí lórí iṣẹ́ yín ò ní ti mọ́ àpamọ́ wọn ajé àtàjèrè ọjà mo bá yín yọ̀ o.
2: Àánú ojoojúmọ́ lórí ètò yìí. Ìrànlọ́wọ́ ojoojúmọ́ lórí ètò yìí pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn rẹ ni o. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní lọ ṣe bàbá olùrànlọ́wọ́ irúgbìn tá a ṣe lọ́sẹ̀ nìyẹn. Olórí ogun fún oṣù kẹsàn-án. First Chronicle 27 verse 12. Màmá ti pa bíbélì dé.
3: Olórí ogun kẹsàn-án. Fún oṣù kẹsàn-án ni Abiesiri ara Anatoti ti àwọn ará Benjamini.
2: Tẹ bá Google captain of the war for the month of September. Tẹ bá Google ó máa gbé wá fún yín pé father of help túmọ̀ sí pé bàbá olùrànlọ́wọ́. Ẹ jẹ́ lọ sí àwùjọ wa. Okay, sí ẹ̀sìn Tabernacle of Restoration. Tí màmá bá dé, a fẹ́ lọ sí àwùjọ wa. Ọ̀rẹ́ dàwọ̀ ló fi ń ṣèbínú, ó fẹ́ torí ẹ̀ para ẹ̀. Ẹni abínibí ń dání o. Àwọn erin oníṣe kan ìtàn ìdílé àwọn kan la kọ jáde. Ta ni kí wọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́? Pé ta bá lè fa ilé gòkè, a lè fa wa tó kù. Ṣùgbọ́n ó gbàgbé ọmọ ìyá dání. Ọmọ ìyá dání. Bí àwọn kan tó fẹ́ fi Jésù jọba. Jésù tó ti mọ ọkàn àwọn ènìyàn. Ó yà fọgbọ́n sá fún wọn. Àwọn tó jẹ́ pé Luke chapter 5. Verse 16, bọ́n ṣe ń tú bíbélì lé, à ń pè ní amnetic, the art of interpret Bible. Kí ló wà ń bẹ̀?
3: Nítorí èyí ni àwọn Júù sì ṣe inú níbí ni sí Jésù.
2: Àwọn ń ṣe inú níbí ni sí.
3: Wọ́n sì ń wànà láti pa.
2: Ẹni tó fẹ́ pa, ó yẹ lọ sí ìjọ kejì. Ó wá di John chapter 6, ó túmọ̀ sí ìjọ kejì. Bọ́n ṣe interpret Bible ni verse 15.
3: Nígbà tí Jésù sì wòye pé wọ́n fẹ́ wá fi agbára mú òun lọ láti fi jọba.
2: Ẹ wọ̀ra àwọn lọ tẹ̀, àwọn tó fẹ́ pa. Wọ́n wá tún wá fẹ́ lọ fi jọba. Kí ni ẹni ẹlẹ́niṣẹ́? Ó tú dànù.
3: Ó
2: padà lọ sórí òkè. Ènìyàn lènìyàn ó máa jẹ́. Ìwà ènìyàn lẹ́rí yẹn. Àwọn ọmọládé gún wá tún ládé ògún mọ́. Àwọn tó máa ràn lọ́wọ́ wá tún padà wá ṣe ọ́ níbi. Ènìyàn lènìyàn ó máa jẹ́. Ọ̀rẹ́ wá dàwọ̀ wá bu ẹkún. Ẹni abínibí ń dání. Ẹ já lọ màmá Tabernacle. Màmá bá dé, a lọ sí àwùjọ wa. Ẹ jẹ́ ká jọ oúnjẹ ẹ̀mí. Màmá bá lọ tán. Ètò àtẹ̀síwájú ẹ títẹ̀ ń gbọ́ wa o orin àtẹ̀rí rẹ̀ 32 FN 94.9 lẹ́tí ń gbọ́ mi.

0: 32 FM 94.9. Hey, Boris,
1: ogo ni fun baba, ogo ni fun omo, ogo ni fun mimo, ogo ni fun arugo ojo, ogo ni fun oga goju lo, alpha ti omega plesa ti okun gbogbo akoda aseda ameda aweda apeda ogo jama so ala fi orun oni te ola lo wa jobo arugo ko jo de orun oba jama mala oba awon oba oluwa awon oluwa oba nla to n gbe ni pekun orun ato bo bi ori okegegere ma wu owo pale bi asele ke odada to dale aye oni ni to lo di orun kabiyesi olorun gbogbo eran ara afi ogo afi yin afi ola fun yin alakoso di orun wa to sakoso n gbogbo ba to pase fojo toyo to pase forun ko ran olorun to n pase fun n gbogbo kabiyesi olorun to ni okun emi eda eniyan aso pe se fun ofe ta rigba fun anu re fun ife re fun oju ere re fun atileyin re lori gbogbo ka te ti to n gbo mi aso pe se tori pe eni o ba wu lo dasi eni o ba wu lo saanu fun oni wo ni nkan wo ton ti to bi sola eni o ba wo lo mo suri owo re fun adigba to pa ara anu gba aso pe se lori gbogbo omo ijo ori afefe pata gbogbo awon ayan fe olufe to yi akiyin ayiyin e seun sa fun ise agbara yin lori aye eni kokan adigba tori pe iwo olorun odoju adura ti won aso pe se lori baba wa pusu alade ah oje satani osogo o jesu gbajoba oje o rerin eleya aso pe o se anyo tori pe o gbajoba gbogbo o se bo ti to jeri ara re o ti le kun mo gbogbo pa ti agbara re iwo to pa na ibi satani da aso pe o se o lori aya lori omo lori ile won lori aye won aso pe o se oje won toju le mole ayin lugo lopolopo oluwa olorun baba ma ti emi mo lori kan yi ta su fm adupe fun se agbara to nse nibe adupe fun owo ninu re ogo ni foruko re baba mi mo le se lori aye mi lori ijoyin aso pe se lo tara nuko resolution ejo baje ejo to ke ejo daro ejo baje olorun wa gbe oga tori ko nse bo ti to oni nkan to fi ti to bi sola oba ara to n gbenu ara ara ti n dara baba mi o gbenu n di asola ojo se pa laboyin si opo omo inu e ogo ni foruko re kabiyesi aso ke se sa ada gbogbo pada gba opai aseyin wa ni oruko Jesu Kristi Oluwa wa ami e wo le fo ba yesu fo ba wa alafe olu fun yin ki o gbogbo ko gbogbo fun je se gboro na oruko temi ni evangelist Sarah Adiagbo wa lati nu jo si ta ba no ko resolution ni olusun ni Ibadan ki arugbo ojo ko suri fun yin oro olorun fun igba ni yan ju fun ojo esimi to ni ni mo pe ni egbon mi to gaju egbon mi to gaju ẹ̀bùn èmi tó ga jù mo ka bíbélì 1 Corinthians 13 that verse 1 ó kà bá yìí pé bí mo sì rẹ̀ fọ nílùú rèdì àti sí áńgẹ́rì tí èmi kò sì ní ìfẹ́ èmi dàbí idẹ tí ń dún tàbí bíi kimbali olóńgòrò bí mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí mo sì ní òye gbogbo ìjìnlẹ̀ àti gbogbo ìmọ̀ bí mo sì ní gbogbo ìgbàgbọ́ tó bẹ̀rẹ̀ sí mo lè sí àwọn òkè ńlá nípò tí èmi kò sì ní ìfẹ́ èmi kò jẹ́ nǹkan bí mo sì ń fi gbogbo ohun ìní mi bọ àwọn èèyàn tálákà bí mo sì ń fi ara mi fúnni láti sùn tí èmi kò sì ní ìfẹ́ kò ní èrè tán fún mi ìfẹ́ a máa mú sùúrù a sì máa sehun ìfẹ́ kì í ṣe ìlara ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga kì í wà ìtọ́ kì í wọ ohun ti ara rẹ̀ a kì í mọ bínú bẹ́ẹ̀ ni kì í gbìrò ohun búburú kì í yọ̀ sí àìṣedodo ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ a máa faradun gbogbo a máa gba ohun gbogbo gbọ́ a máa rí sí ohun gbogbo a sì máa fàyàrán ohun gbogbo ìfẹ́ kì í yẹ̀ láyé ṣùgbọ́n bí o bá ṣe pé sọ tẹ́lẹ̀ ni wọ́n ó dópin bí o bá ṣe pé ẹ̀bùn ahọ́n ni wọ́n ó dákẹ́ bí o bá ṣe pé mọ̀ ni yóò di asán ṣùgbọ́n nígbà tí èyí tí ó pé bá dé tí ṣe ti apá kan yóò dópin nígbà tí mo wà ní èwe èmi a máa sọ̀rọ̀ bí èwe èmi a sì máa wòye bí èwe èmi a sì máa gbèrò bí èwe ṣùgbọ́n nígbà tí mo di ọkùnrin tán mo fi ìwà ìwé sílẹ̀ tó pé nísinsìnyí àwọn arìnrìn bàìbàì nínú ìyàwó jíjí ṣùgbọ́n nígbà náà ni ojúkojú nísinsìnyí mo mọ́ ní apá kan ṣùgbọ́n nígbà náà ni èmi ò mọ̀ gẹ́gẹ́ bí mo sì di mímọ́ pẹ̀lú jẹ́ nísinsìnyí ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ń bẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ò ní ìfẹ́ èyí tí ó tóbi jù nínú wọn ò ní ìfẹ́ kí olúwa kó bùkún kíka àti gbígbọ́rọ̀ rẹ̀ àwọn ẹsẹ̀ ọlọ́run sí mo kà yìí ó sọ nípa irú ohun tí ìfẹ́ jẹ́ àti àwòmọ́ni tí a lè wò pẹ̀lú ìfẹ́ wọ́n ní kí ni ìfẹ́ ìfẹ́ ni kí èèyàn fẹ́ ẹnì kejì gẹ́gẹ́ bí ọkàn èèyàn ìfẹ́ ni kí ènìyàn kó máa gbèrò dáadáa sí ọmọnì kejì rẹ̀ ìfẹ́ ni kí èèyàn kó rí nǹkan kó gbójú kó mọ̀ bínú jù ìfẹ́ ni kí èèyàn mọ̀ ní ìkùnsínú sí ọmọnì kejì èèyàn ẹgbọ́n tó sọ oni bi mo ti le nfo oniruru ede ati si amangele o mi wi pe to ba je pe ohun ede mi si mo nso oni se pelu ohun amangele to pe si mo ba tin fo oniruru ede ohun amangele ni jade si mi o ba tin ni ifese oni a je pe mo dabi de tin dun lasan bi ago tin dun ti o ni tumo ti o wulo a je pe gbogbo ebun emi to ni se pelu oniruru ede sotele ni iran ni o yo na lenu o gbona laila owo ebun bi awon ebun yi lai je pe eyan ba ni ife si ko le mu eso wa laye laye ko le se so oni bi mo si ni ebun sotele ti mo si ni oye gbogbo ijele ati gbogbo imo pata ti mo tun ni igbagbo to je pe to be ge mo le si awon kini po ti mo ba wa ni fe a je pe mo je nkankan mo fe ki gbogbo awon ayan fe eyin omo olorun mo fe ke je ajo wo ise oro yi o gbona lai lai ti mi o ba si ni fe a je pe gbogbo iran ti mo ri yen awon igbagbo ti mo ni yen awon to ba ni igbagbo to le si oke ni di a mo pe won ni awon to sise ami ise iyanu a je pe gbogbo ofarahan yen asan ofo ni dokeji oja ko ni tumo kankan eyan le soke dile ko ni tumo ko jo ko nde ko sise agbara ah bo si wule ko ni to to ba si nife asan lo je abi egbon si bibeli so bi mo si ni ebun ori keji isotele ti mo si ni oye gbogbo ijele pata gbogbo ebun e ni mo ni ati si gbogbo imo imo to jinle gan ti mo ni gbogbo imo ti mo ba wa ni igbagbo to be ti mo le si awon okene po oni ti emi ko ba ni ife emi o je nkan kan a je pe gbogbo e lasan ni gbogbo e lasan e fi si ni gbogbo re ko ni tumo kankan o dabi asan ati ofo ko ni tumo ko ni lari ni waju oba oga okoju lo tori pe ti oluwa gbe gbogbo ebun re le lori to fi le wulo to fi le seso to fi le je iwuri fun olorun oni pe ki eni ta fun ni awon ebun yi ki won ni ife eni ti o ni ife egbo owowo ni o fi ebun e se na go lirere kankan mu jade tori pe gbogbo ebun olorun oluwa gbe lori ife ife ni oluwa fi se idokowo re ife ni yo mu ki awon ebun yen ko pa wo wole fun olorun mo fi se akawe ni awon ebun yen ni o mu ko mu eso wa fun olorun oga ogo tori pe gbogbo ebun pata o wa lati odo olorun ese keta ni bi mo ba fi gbogbo ohun ni mi botalaka ti mo si fi ara mi fun lati sun ti emi ko si nife ko lere kankan ti mo ba fi gbogbo ara mi fun talaka o mi pe mo le fun talaka lai je pe mo nife eni si mo fun a je pe mo fun nitori pe mo fe gbe ire pada ni eni si mo fun a je pe mo fun nitori pe mo fe gba se kari mi eni ti mo fun nitori pe ke se pe mo fe ran re a je pe mo kan fun nitori igara mo kan fun nitori ki le ba ri ere mi ran gba pada ki se nitori ife so te yen ba ni ififun ni to lebu ififun ni ebun sore to ni to ba ni fe o se ase danu ni e le re ni to ni fe ko gberaga to gbogbo pe gbo to n ba se pata ene kan be loke to fun lori ofe lati rise to bibeli so wipe ko si eni kere to le ro nko ngba bi a ko ba fun lati orun wa o mi pe gbogbo eni kere ti o ba ni ife ebun yo wu tori ko ni o ma fi do ngo pada sodo eleda asedun gbogbo ni tori gbogbo ebun ti a ni ta ba gbe lori ife a ni le jire fun olorun ko de si eni kan ni aye ti o ni ebun kan si meji si olorun fun sugbon lai je wipe a ba gbe ebun yi lori ife a asilo ni ebun na o mo je asilo ni o mo je awon tan lepo isotele opopo fi isotele won fi isotele sikun ara won ni tori pe bibeli wipe eni to fe o le ni lara eni to feran o le yo lenu so ti o ba ti si fe ko si be yan se fe se to fe jere si ni ile ogo
2: Ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ wáyé láti ẹnu màmá wa, Lady Evangelist Sarah Adeago, ti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church, Tabernacle of Restoration, Olosun Junction, along Ọlọ́runda Aba Road, Àkóbọ̀ Ojúrin Ìbàdàn. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà, ẹ lè pè sí nọ́mbà màmá wa yìí 0805-340-9975. Lẹ́ẹ̀kan sí 0805-340-9975. Jésù Olúwa.

0: ṣiṣẹ́ ọlọ́run wọn rí nǹkan kan gbogbo òru wọn mọ̀ ń pàṣẹ ẹja síbẹ̀ wọn ti ń fa àwọn luke orí karùn ẹsẹ̀ kejì ẹ kàwé.
1: Orí ọkọ̀ méjì tí wọ́n gún létí adágún.
0: Wọ́n pàkọ ọkọ̀ méjì sí adágún.
1: Ṣùgbọ́n àwọn apẹja sọ̀kalẹ̀ kúrò nínú wọn.
0: Àwọn tó ń pẹja ń bẹ̀ ti sọ̀kalẹ̀.
1: Wọ́n ń fọ àwọn wọn.
0: Hallelujah. Ìyá Adégòkè wọ́n ń fọ àwọn yẹn ni pé ó ti sú wọn. Gbogbo orí òkè lẹ ti lọ Ọlọ́run Lédùmarè. Lórí pé àwọn ọmọ yìí ẹ ti ń fọ àwọn ó ti sú yín. Àgọ́ ara yín ò ní àlàáfíà rí gbogbo ẹ̀ lẹ ti lọ ẹ ti ń fọ àwọn. Gbèsè ló sún ẹ̀yìn dé egungun gbígbẹ gbogbo ọ̀nà àti san gbèsè ó ti sú yín ẹ ti ń fọ àwọn. Ìgbàgbọ́ ìgbọràn gbèsè rẹ ní ṣe nígbà tí olùrànlọ́wọ́ oṣù kẹsàn-án dé. Ni ó yá ẹtì sí ibú ọba tó kọ wọn kọ jésù ọjọ́ tí jésù gbà dánilẹ́kọ̀ọ́ wọn ni mr man àwa iṣẹ́ ẹja lábẹ́ wá sínú ẹni ooru gan a ò rí nǹkan kan ṣé nígbàtí ilẹ̀ wa mọ́ ẹni ká máa tì sí ibú ká máa ju àwọn mo láti fẹ́ rẹ́jà àwọn wọ̀nyí ti gbà pé ọlọ́run ọ̀sán lọ́lọ́run òru ọlọ́run tó ń bá ètò yìí rìn fún ọdún méjìlá òun náà ló ń ṣiṣẹ́ káàkiri ibi tí àwọn ọ̀nfà mẹ́rin ti ń jáde àtọ́sáwọn aláyédèrú.

0: láti wá bọ́ lọ́wọ́ àjàgà ìṣùgòkè lọ sáàfin ìjọ Christ Redemption Church tí àna ẹ̀sìn àpadà ẹ̀mí ni kó máa bọ̀ níbi tí olúwa ọlọ́run ti ń fi agbára ẹ̀mí mímọ́ tí ò ń dè sílẹ̀ pàṣẹ ìrọ̀rùn sáyé onígbòjípò láti pàṣẹ ní àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akànnì JP ìyá àríṣe ìyá ìràpadà ẹ̀mí ọ̀kan ọ̀jọ̀ kẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church tí àna ẹ̀sìn àpadà ẹ̀mí fi ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi máwọn ìpàdé àdúrà Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday nípàdé aláboyún láago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán gẹ́gẹ́ àkànṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí abàdépo láago mẹ́sàn àárọ̀ sí méjìlá ọ̀sán ká tó wá wọnú ìṣọ́ òwú lọ lọ́jọ́ Friday láago méjìlá òru sí márùn ìdájí ìwọ wá lẹ̀rí kọ̀ wá darapọ̀ mọ́ wa nínú ìjọ Christ Redemption Church sí àná ẹ̀sìn àpadà ẹ̀mí Arowana bus stop Amúlòkọ Àkàrà road Ìbàdàn níbi tí olúwa ọlọ́run ti lo Reverend Mother Prophetess Esther Akànnì JP ìyá àríṣe ìyá ìràpadà ẹ̀mí tó fi mọ́ ọ̀pọ̀ àgbà wòlíì fún ẹ̀bẹ̀ àdúrà ẹ máa pe màmá sórí 08055258124 tàbí 09065675026.
1: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
2: Mo ń gbọ́ kàti 2FM.
3: 32FM 94.9.
4: Ẹ kàbọ̀ padà. Tirẹ̀ títí láì làwa ń ṣe. Orin àkọjáde nìyẹn. Orin àwọn ìjọ sẹ́sì ọlọ́nṣogòrè lé. A mú ìsìn wá sí ìdánidúró ní wẹ́rẹ́wẹ́rẹ́ dè wẹ́rẹ́. Ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ̀ ní ṣe. Ayé ikú fún òjijì ikú gan ni. Wọ́n mú ọ̀gbẹ́ni kan tó pera rẹ̀ ń pásítọ̀ nílùú Cameroon. Samuel lorúkọ rẹ̀. Àṣé ọ̀pọ̀lọpọ̀ pọ́ sí tán bá nínú ìjọ rẹ̀. Ó tiẹ̀ ń bá àwọn àwọn èèyàn síbẹ̀. Lọ́fẹ́ ìbìdànù. Èmi ò tú ọjẹ́ o. Àtẹ̀mí àti wa àti ìdílé rẹ̀ wọ̀n ní fi ẹ̀mí wa ẹ̀mí rẹ̀ mí mi tilẹ̀kùn oṣù tó lọ yìí. Gbogbo rere tí o lóyún bóyá bẹ̀rẹ̀ sí ní rọbí. Ọlọ́run yóò yọ̀ǹda bàbá olùrànlọ́wọ́. Nínú ọ̀sẹ̀ yìí ẹ̀rí rẹ̀ ní oga jò. Jẹ́ ká rí ẹ̀rí rẹ o. Sọ ẹ̀rí rẹ kí a lè mú ọ lára dá o. Lẹ́yìn ìfúrúpì rẹ sọ ẹ̀rí rẹ o. Àṣẹ májẹ̀mú bàbá irúgbìn yẹn rìn. Tó fi sàn wá sí ìmúṣẹ̀mí náà ti ṣe tèmi. Ọlọ́run tí wọ́n ń dalẹ̀ májẹ̀mú yóò rọ ọmọ rẹ padà kó lọ́wọ́ ikú òjijì. Mo fẹ́ kú dànù ẹ̀yìn tí ẹ̀mí kú lé kiri. Torí pé Kristi ti kú, a ti fi iye wa pamọ́ sínú Kristi. Àwa kí òkú bí kò ṣe yíyè ká lè máa ròyìn sí Olúwa. 08169537433 lọ sọ ẹ̀rí rẹ sórí WhatsApp mi. Lẹ́yìn irúgbìn rẹ kó wá pè mí fún àṣẹ àti májẹ̀mú. Ìpàdé ọmọ ìjọ orí afẹ́fẹ́ tún wáyé ní oṣù tó ń bọ̀ yọ̀ǹde 18. Bákan náà ní ìjọ mẹ́jọ ní Laughter Festival ní aago márùn-ún ìrọ̀lẹ́ ní Adamasigba. Àtúnjọ pàdé ń bẹ̀. Àjọ̀dún ẹ̀rín. Adégòkè Oṣégan ni olóka Bíbélì. White Jugba ọmọ tápà. Ratatatatatatata tí ń bá ti fèdè fọ̀. Ohun ìjìnlẹ̀ ni èdè ẹ̀mí o. AI gan ilé ìtumọ̀ ẹ̀. Wọ́n ẹgbẹ́ ni fẹ́ni tó sọ nígbà tí Ọlọ́run kò wí. Ali Oṣégan ni. Dr. Postawa Ladeloko ni 08169537.

nítorí ìwọ ti sọ ìlú kan di òkìtì ìwọ ti sọ ìlú olódìdí ìparun àfin àwọn àlejò kò jẹ́ ìlú mọ́ o a kì yóò kọ́

0: Èyí ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò wa ètò yín.
1: Ta ló moluwa.
0: Níkànnì Adẹ́rìn Pòsónú 32 FM 94.9. Eléyìí tó kalẹ̀ sí Laughter House nílé ẹ̀rín ní òkè téńté Premier ní Makola nígboro tìlú Ìbàdàn. Akinyin Akú dédé àsìkò yìí o. Akú ìsinmi ò ní o. Eléyìí náà tún ni Sunday eléyìí tí yóò kẹ́yìn nínú oṣù tá a wà yìí. Sunday tí yóò kẹ́yìn nínú oṣù September tóbi remember. A mọ̀ dúpẹ́ Ọlọ́run kábíyèsí Elédùmarè a fọpẹ́ fún ọ a fi ìyìn fún ọ nígbà tá a bá fi mọ́ owó ọ̀sẹ̀ tó ń bọ̀ a ti bọ́ sínú oṣù òmìnira orílẹ̀-èdè Nàìjíríà kábíyèsí Elédùmarè ọba olómìnira a dúpẹ́ o Ọlọ́run ọba mi Elédùmarè ò ní fomi wa ni wá lára
1: o
0: a nígbàgbọ́ nínú rẹ o Sunday eléyìí tó tún wá kẹ́yìn nínú oṣù yìí a dúpẹ́ ìpamọ́ a dúpẹ́ ìṣọ́ a dúpẹ́ ààbò rẹ lórí ẹbí wa
1: o
0: jẹ́ kárí wàhálà ohun ìdààmú lórí ọkọ lórí aya lórí ọmọ o jẹ́ ká gbọ́rọ̀ òkèrè ìbanújẹ́
1: aburú
0: kankan kò kọlù wá burú kankan ò ṣẹlẹ̀ sí wa
1: o
0: jẹ́ ká ṣàìsàn àbáàdì o jẹ́ wọ́n máa torí wa dáwó
1: o
0: jẹ́ ká wà láhàámọ́
1: o
0: jẹ́ kí wọ́n máa fi wá negotiate millions iye báyìí lẹ àgbà iye báyìí lẹ ẹ̀sán amọ̀dúpẹ́ Ọlọ́run kábíyèsí rẹ Èdùmàrè
1: àwọ̀
0: mọ̀ yàn ọ́ a sì mọ gbóṣùbà káre jàre fún ọ ní o torí pé ìwọ náà ló gbà wá.

ẹni tó bá lè ro àròjinlẹ̀ dáadáa yóò mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún tọ́pẹ́ o ìwọ náà wò gbé ayé rẹ wò lọ́tún wò ló sì kò wá mọ̀ wípé ọpẹ́ ló yẹ kó mọ́ fi fún olúwa o ìwọ náà wo àwọn ọmọ rẹ o ọba mi Odùmarè jẹ́ kí wọ́n wà nínú ìdùbúlẹ̀ àìsàn ọlọ́run ò fi wọ́n dà ọ́ láàmú ọlọ́run ò jẹ́ o mọ́ gbé wọn dìgbàdìgbà káàkiri sọ́gbọ́n rẹ wá ni ṣé mímọ̀ ṣe rẹ ni ṣé mọ̀ ni o ran àwọn ọmọ yín lọ lékejì pé kí wọ́n lọ gba àwọn ẹ̀bà o tẹ̀bàtán kò ní wọ́n mọ wọ́bẹ̀ káàkiri ọba mi Odùmarè ń bọ̀ ọ́ bọ̀ wọn kábíyèsí Elédùmarè ń bọ̀ ọ́ láṣìírí àwọn tó ń wọlé ẹ̀kọ́ tó ń rówó ilé ẹ̀kọ́ san orówó òwe orówó bàtà orówó báàgì sórò pọ́gbọ́n rẹ ni owó gbogbo ilé gan lásán gan sálárí ẹ lòmí ò ka bó lẹ ṣe wá ṣe ọlọ́run ni o ẹrò jinlẹ̀ dáadáa kẹ mọ̀ pé ó yẹ kẹ fi ọpẹ́ àti ìyìn fún Elédùmarè bẹ́yìn ò bá wá rò ó o náà ni tèmi tọ́pẹ́ ọmọ Fàlànú ń sọ fún yín yìí mò ń rán yín létí pé ọba aláàánú lè Elédùmarè o ó ń fàánú gba èmi àti ẹ ó ń dáàbò rẹ̀ bò wá ó ń fi ṣọ́ ẹ ṣọ́ wa ìjọ náà la bẹ̀rẹ̀ ọdún 2026 iná ṣe bóṣù september ló tún ti fẹ́ parí yìí àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ṣe bẹ́ẹ̀ tó sì fi mú kábíyèsí Elédùmarè adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ ààbò adúpẹ́ ìṣọ́ adúpẹ́ ìpamọ́ adúpẹ́ rírí jẹ adúpẹ́ rírí mu adúpẹ́ rírí ná adúpẹ́ rírí lò bí gáàsì ṣe wọ́n tó ọba mi Odùmarè ò já máa dáná gé a mọ̀ dúọ́ lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ ayàn ológo kábíyèsí Elédùmarè a mọ̀ fọpẹ́ fún ọ bí po ṣe wọ́n tó ọlọ́run ọba mi ò ń jẹ́ ká rówó repo a mọ̀ yín a mọ̀ dúpẹ́ kì í ṣe pa kówó ọ̀hún síbi kan ìwọ ló mọ bó ṣe ń ṣe fún wa o àwa mọ̀ ọ́ lóore o àfọpẹ́ àti ìyìn fún ọ owó oṣù wa ò tó wa ná kábíyèsí Elédùmarè ìwọ láàánú ìwọ náà ló ń pèsè fún wa ìwọ ló ń bò wá láṣìírí ìwọ náà ni òun ló ń lò jẹ́ káwọn èèyàn láǹfààní àti ṣe yẹ̀yẹ́ wa gbogbo ibi tí wọ́n ti ń retí àti ṣe yẹ̀yẹ́ wa ọba mi Odùmarè wá ń sọ ọ́ dayẹyẹ wọ́n wá ń wò wá bí ẹni ara ọ̀tọ̀ wọ́n wá ń wò wá bí ẹni pa Dubai náà lọ kábíyèsí Elédùmarè ọba mi tó gbé wa tó bí wájú ayé mo dúpẹ́ lọ́wọ́ rẹ ọba mi Odùmarè tí ò jẹ́ ká láǹfààní tí ò jẹ́ káwọn èèyàn rí ibi táwa náà kù sí kábíyèsí Elédùmarè tó tún fún àwọn èèyàn láǹfààní láti lè máa béèrè lọ́wọ́ àwa tó jẹ́ pé àwa gan ń béèrè lọ́wọ́ ọwọ́ tí ì ṣe pé bóyá àwa gan ti wà òkè ṣùgbọ́n àwa tún wà òkè ìjà wọn kan lọ kábíyèsí Elédùmarè a mọ̀ ọ́ lóore o ọba mi Odùmarè a fọpẹ́ fún ọ ọba mi Odùmarè a fi ìyìn fún ọ ọpẹ́ tó tọ́ sí ọ ìyìn tó tọ́ sí ọ àní fi fẹ́ lòmíì ìwọ náà la mọ̀ fi fún ní gbogbo gbà kábíyèsí Elédùmarè ìwọ ni o ìwọ ni lánàá ìwọ ni lónìí ìwọ tó ni lọ́la ìwọ náà ni títí ọjọ́ ayé gbogbo ìwọ náà ló lùkápá ohun gbogbo ìwọ nìkan náà ló ti mọ ìbẹ̀rẹ̀ kó tó di pé ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ó tún ti mọ òpin gan bí gbogbo nǹkan ṣe ń lọ ọba mi Odùmarè ìwọ ló morí tí dáde kábíyèsí Elédùmarè ìwọ ló mọ èèyàn tí wà nípò oníkálukú kàn máa gbìyànjú ni ìṣẹ́ bọ́ lè sún ogun bọ́ba mi Odùmarè bá ti sọ páàrí náà láàrí kábíyèsí Elédùmarè àwa gbà fún ọ a nígbàgbọ́ nù rẹ o a mọ̀ pé ìwọ ló lè ṣe gbogbo nǹkan o torí ẹ ló jẹ́ ká kọjú sí ọ tá a fi ń béèrè lọ́wọ́ rẹ o à ń béèrè àánú à ń béèrè àrísìkí à ń béèrè bíbọ́ àṣírí kábíyèsí Elédùmarè mọ̀ jẹ́ ká ṣe rí wa tún wájú ọmọ aráyé o ọba mi Odùmarè báwọn èèyàn bá ti ń béèrè lọ́wọ́ ajá máa rí fún ọ ni o àsìkò tí wọ́n bá béèrè sí jówó máa wà lọ́wọ́ wa mọ̀ jẹ́ ṣe rí wa tún ọlọ́run mọ̀ lé wa ńlé mọ̀ jẹ́ kó jẹ́ pé láńlọ́ọ̀dù ó máa halẹ̀ mọ́ wa kówó ilé wa tó parí ọlọ́run já máa tètè rówó san kí láńlọ́ọ̀dù ó máa wò wá pa ẹ sì ń dín ẹyin ẹ sì sọ pé ẹ lówó ló ẹ sì ń dín ẹyin ọlọ́run mọ̀ sí wa lólo sí o.

nígbà tí wọ́n fún mi ní bíìlì list of book lásán stationery tí wọ́n fi máa kọ̀wé àwọn ọmọ secondary school àti textbook nígbà tí mo sí gbogbo owó rẹ̀ papọ̀ nígbà tá a débi tá a ti ràwé ẹ̀rọ ọlọ́run bá mi omi mọ̀ bóyá ẹ̀yin náà ní experience bẹ́ẹ̀ ọmọ secondary school kíwì ọmọ secondary school kó máa lọ bí 180,000 ìwé ọmọ secondary school 180,000 ìwé ọmọ secondary school kìí ṣe textbook ńlá o àwọn textbook kékèké ni o literature kankan 180,000 mo láàmọ̀ àríre báyìí kọ́ lọ́mọ̀ sàánú fún wa o gbogbo òwe tí mo fi là àti yunifásitì mi bóyá ló pé 180,000

0: 32 FM 94.9.
1: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK ẹ wà.
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
7: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀.

0: Man, no be machine. That's why you need a leave. Rise above pain with a leave. If symptoms persist after 2 days, consult your doctor.
1: Kò ní ṣú mi kò ní rẹ̀.
2: Má jẹ́ oṣù ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yìn ẹ̀.
1: Kò ní ṣú mi kò ní rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.

0: ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà sí ipa ọ̀nà wa yun ni wípé it is at the 2 Bibeli o'clock lórí ètò at the 2 Bibeli òun la bọ́ sí báyìí o ago at the 2 Bibeli o ti lò kúnlẹ̀ bẹ̀lù ló kọ tí mo jẹ́ olùsọ àgùntàn rere apẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun la wò lónìí síbẹ̀ tí mo pé angelo lo àtọmọ ò sí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi nítorí náà ìwé tá a lè pè ní ẹ̀kọ́ kíkà òun ewe johanu ori kọkànlélógún ẹsẹ ìkẹẹẹdógún sí ìkẹtàdínlógún john chapter 20:21 verses 15-17 ibẹ láti bẹrẹ angelo olúwa.
1: ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán jésù sì wò fún simoni pétérù pé simoni ọmọ jona ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí ó sì wí fún un pé bẹ́ẹ̀ ni olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ ó sì wí fún un pé máa bọ́ àwọn àgùntàn mi ó ti wí fún nígbà kejì pé simoni ọmọ jona ìwọ fẹ́ mi bí ó wí fún pé bẹ́ẹ̀ ni olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ ó wí fún pé máa bọ́ àwọn àgùntàn mi ó wí fún nígbà kẹta pé simoni ọmọ jona ìwọ fẹ́ràn mi bí inú pétérù bàjẹ́ nítorí tí ó wí fún nígbà kẹta pé ìwọ fẹ́ràn mi bí ó sì wí fún pé olúwa ìwọ mọ ohun gbogbo ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ jésù sì wí fún pé máa bọ́ àwọn àgùntàn mi.
0: Mo ti ọ̀sẹ̀ kẹrin rèé lórí àkòrí olùsọ àgùntàn rere jésù ló bèrè lẹ́ẹ̀mẹta lemọ́lemọ́ léraléra láìsẹnu po ló wí láwítẹ̀lé ó wá bèrè ìbéèrè lọ́wọ́ pétérù pé ìwọ fẹ́ mi bí simoni ọmọ jona ìwọ fẹ́ràn mi bí ẹlẹ́ẹ̀kẹta nínú pétérù wá bèrè lọ́wọ́ àbàjẹ́ pé ewó la mọ̀ràn bí ní ọ̀yọ́ síbẹ̀ ọmọ pé láyà rẹ ni mo ti sùn ni wọ́n fi pè mí ní johanu olùfẹ́ john the beloved kí ló tún ń bèrè lè sí àjẹ́ wípé bọ́ ọ bá fẹ́ràn mi ìtumọ̀ tí mo fi ń bèrè ni wípé máa bọ́ àwọn àgùntàn mi that is to say ọgbọ́dọ̀ jẹ́ olùsọ àgùntàn rere tí ń bọ́ àgùntàn kágùntàn ó lè dàgbà kágùntàn ó lè máa dán yọ̀yọ̀yọ̀ kágùntàn ó mọ̀ kẹnu bọ̀jẹ́kújẹ kọ́mọ̀ mọ̀ jáko jẹ kọ́mọ̀ mọ̀ bọ́ sórí àtàn kọ́mọ̀ mọ̀ jalé ká kọ́mọ̀ sí pé ntágùntàn kì í jẹ ní ọ́ pàpà mọ̀ jẹ nígbà tí ebi bá pa àwọn àgùntàn jésù pétérù simoni ọmọ pétérù gẹ́gẹ́ bí èmi ṣe jẹ́ olùsọ àgùntàn rere yín jésù nu o ìwọ náà gbọ́dọ̀ gbé ẹsẹ̀ lójú ẹsẹ̀ mi gẹ́gẹ́ bí olùsọ àgùntàn rere ẹni tí ń pèsè fún àti jẹ àwọn àgùntàn tí èbi ò ní pa wọ́n kí wàá ló ń jẹ àgùntàn gẹ́gẹ́ bí mo ṣe wí ìwé bíbélì ìwé jeremiah orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ló jẹ́ ká mọ̀ pé àwọn àgùntàn kristi wọn kì í jèrè bẹ́ẹ̀ wọn kì í jàgbàdo wọn kì í ṣàìgẹ́ fún àgùntàn kristi oúnjẹ àwọn àgùntàn kristi òun ni ìwé jeremiah orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún wá ṣàlàyé jeremiah chapter 3:15.
1: Èmi ó sì fún yín lé olùṣọ́ àgùntàn gẹ́gẹ́ bíi tinú mi tí yóò máa fi ìmọ̀ àti òye bọ yín.
0: Oúnjẹ àgùntàn ni ìmọ̀ àti òye olùsọ àgùntàn rere gẹ́gẹ́ bíi ti inú kristi irú ètí jésù ń bi pétérù pé bọ́ọ̀ bá jẹ́ olùsọ àgùntàn rere bíi tinú mi tó ṣe pé ìṣesẹ́ ìránṣẹ́ rẹ yóò dùn mọ́ mi nínú ìwọ náà ó sì jẹ́ ní bí ọkàn mi yín ò ní pẹ́ ń tá a jọ ní ọkàn kan náà gẹ́gẹ́ bí olùsọ àgùntàn rere ọgbọ́dọ̀ mú lọ́kùnkúndùn ọgbọ́dọ̀ jẹ responsibility rẹ wípé ọgbọ́dọ̀ wá àwọn oúnjẹ tọ́pọ̀ dáadáa fún àwọn àgùntàn kí ló ń jẹ ọ̀hún ìmọ̀ àti òye láti mọ̀ bọ́ àwọn àgùntàn ni mo fi wá ní bẹ́ẹ̀yẹn bá pẹ́rẹ́ ẹ̀ lólùsọ àgùntàn àfi tí kìí bá so olùsọ àgùntàn rere o tàbí tó bá jẹ́ ìkòkò tó náà wá daṣọ àgùntàn bora tó wá fira rẹ̀ ṣe olùsọ láàrin àwọn àgùntàn irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ̀ wípé ìmọ̀ àti òye òun ni responsibility ọlọ́run gbélé lọ́wọ́ láti mọ̀ fi bọ́ àwọn àgùntàn yo gbogbo tọ́ọ̀chì tẹ bá wá lọ gbogbo ilé ìpàdé àdúrà tẹ bá lọ gbogbo àwùjọ ìgbé ìparapọ̀ àpéjọpọ̀ àwọn àgùntàn yun àwọn ọmọ ọlọ́run nu o tó bá ṣe wípé ibi ìmọ̀ àti òye bá ń payín ẹ kúrò ń bẹ̀ o torí bíbí bá payín dáàyè kan ìjẹkújẹ lókù tẹ mọ̀ jẹ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgùntàn bí wọ́n ṣe ń kẹnu bọ̀bọ̀kubọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fi orí jágbó tí wọ́n ń forí jákù já ìjù ká ọ̀pọ̀ wọn ló ti jẹ wékéwé wọ́n jẹ wékéwé débi pé wọ́n ti wá jẹ ẹlẹ́tẹ ẹlẹ́tẹ méwé sẹ́yìn mọ́ ti ń jẹ ẹlẹ́tẹ kòkòrò tí kòkòrò tí ẹranko ọ̀gbọ́dọ̀ jẹ ni bí ẹranko bá jẹ ẹlẹ́tẹ tó bá pẹ́ tó ti ń jẹwé ńjọ́ tó bá jẹ ẹlẹ́tẹ méwé ńjẹ́ mọ̀ pé ọ̀run làálà ọ̀pọ̀lọpọ̀ ni àwọn dìso kọ olùsọ àgùntàn tàbí àwọn wòlíì ni wọn ti fún ní ẹlẹ́tẹ jẹ wọn ò kú o wọn ń bẹ láàyè o wọn ò jẹ pọ́ísìn o ṣùgbọ́n nínú ẹ̀mí emi won ti din ti won da legbodo won ti sun ni ni emi koda tin ba ni won sun ko je pe won sun o ji o afi ko lohun mu so je pada ba won tori pe won ti ku ninu emi nitori ije ku je ti won je won ti ba awon emi aimo won ti ba won duwo po nitori irekunri ti won rin nitori igbo ti won kori bo ti won pe ni gba adua ti won pe ni gbo gba igbo awo awon base je igbo bi ti so lerun ti won fi ra won pe nto lohun o fi won pe ti won wa n fun awon eyan ni ije ku je je mo wa ni e mo ti ije ada awon agutan lebi o e ja kokko koju si awon oluso agutan ka bi won le re wi pe se oluso agutan rere ni won eje ti oba da mi lohun oluso agutan rere lohun e ja bere pe ima to ye wo lo ngan ni ima to ye wo lo gbe kale to fe fi mo bo awon agutan tabi to fi n bo awon agutan ta fi so wi pe ba ba fi ma to ye bo won tan ba ba wa ri agutan to sa ko lo ka mo pe ru agutan be le wure laarin awon agutan to sa fe se gbe to fe bo si akata ikoko sugbon ka to bere oluso agutan ni oko jere ewo na o so oluso agutan rere ni mi se mi na ni ima to ye se mo ni ima to ye ti mo gbe sile ti mo te sile si ori tabili pe ki awon agutan mo je ki mo ba je bi oluso agutan rere I pese fine ni agutan ni e be mo we samu ti mo ka fun yin emi o we samu oluwa ni oluso agutan mi emi ki yo salai ni sa won mo jo mo salai ni oro oluwa sa se won salai mi alai ni ima to ye se ti e ti mu won lo sinu papa oko tutu nibi ti won ti kenu bo ima to ye greener pastor niye o ti won si je ti won sun si beta ratu won abi koko gbigbe awon koko gbigbe awon yunyun ti yun agutan lorun se se po ni won je kiri bi mo se ri gbogbo awon eyan ogun logo awon agutan ti o ni oluso to se wi pe ije ku je ni won je kiri loruko e wa gbadua loruko e mo bo woli kan ti debi woli kan ti don e wo ngo ba dale a pade lori eto lagbo nigbagbo a to ye nkan mi a to ye nkan kan wo te mo wi pe a ni oro christianity agbo nigbagbo o ti pe fun ke jesu oya mo ko mo dese duro ko tete mo bo en ti o ba ti se marriage ko lo mo se lorun en ti o ba ti ko le ko lo ko lorun o ti n peju nkan ti baje so mo je ka mo wi pe in ti n be lokan jesu gege bi message fun awon oluso agutan rere ko ju pe e fi ima to ye ko won ni mo fi ni the great commission yen ni pe in ti olorun gbe ohun ti olorun fi ran awon apostle gba ni o na ni lati je oluso agutan rere nipa pe ki won lo lati mo fi ima to ye bo awon eniyan lati orilede to de orilede in africa inu we Matthew 28 19 to 20 banka
1: nitori na e lo e ma ko orilede gbogbo ke si ma baptisi won li oruko baba ati ni ti omo ati ni ti emimo ke ma ko won lati ma kiyesi ohun gbogbo ohun ko ohun ti mo ti pale ase fun yin e si kiyesi emi wa pelu yin nigba gbogbo titi o fi de opin aye ami
0: ohun tin je institution church ohun re o ise ti olorun ti jesu fi ran awon omo eyin re o pe bi mo se n goke lo nti mo fi le yin lowo ni wi pe e mu eko lowo lati ma fi ko gbogbo orilede gbogbo ki won le ba ni imo ati oye e ma ko won kaakiri o ke ko won kaakiri ki won le je omo leyin mi mo fi wa wi pe eko ni o wa si mo lodi pe isokuso iwe ku wi lawon eyan wi fun awon agutan ni gbogbo e se wa di n to di yi o beyan ba wa je oluso agutan rere bo ni se ba fi ran wa pe emu imo to ye lo fun awon eyan nipa eko eko ni bi imo imo ni si bi oye oye ni bi ogbon to ba wa wi pe emu imo to ye lo re fun awon eyan gege bi oluso agutan be ba wa ni mo te loye debi teyin na wa fi imo to ye bo awon agutan so ye ka pe yin lagu oluso agutan sa e ki so oluso agutan oruko ta pe mama ronu se ngbe obaya kin to so yin loruko mo wa tesi waju mo ni lati ipile sosi lati ipile oro jesu ohun to je heartbeat eni wi pe ki awon eniyan ko mo wa segbe nitori pe won oni imo se mo pe o na lo wi pe awon eniyan mi nsegbe nitori won oni imo inu we o se ani ori kerin boye se ka fa bi nkan ko mo wa di pe awon eniyan o wa segbe lai ni imo lo fi ni imo ni ke fi ko awon eniyan iwe ijo anu ori kejo ese ogbon abi kankan le logbon o wi pe eniyan o mo otito o to so yin dominira ko si imo to ye mo tori pe are oluso agutan rere to le fi imo to ye bo awon eniyan opolopo awon agutan won wa bo sinu ide won bo sinu ide awon woli eke won gbowo lowo won won gba moto lowo won won gba le lowo won won gbo osale won lowo pe kun won mu okuta kan wa ka won o gbadua si ki won lo fi si ibi kan nibi ile won ibi okuta ni won mo lo lara aro ti won mo bo okuta nsoro ti won pa won gbadua se ri bi ti nkan de duro e mo wa leju awon agutan iko to ba ta si ko ta da agutan lebi a da won lebi sugbe je abere pe oluso agutan rere ewo lo kokoko won bi pe e mo jeje ku je eleyi poison ni ngba ta ba roluso agutan dede to le fi ma to ye gbo awon agutan bagutan ba njeje ku je ti awon agutan ti won ba di aborisa nitori pe ibi npa won won si ni di nkan kan ti won je se mo pe a ti le da won lebi eh mo wa ntesi waju mo ni tori ka ro wi pe boya bi kan abi bi meji na lati ri ifun nigba ti awon apostle awon apostle gba na ti won bere se ranse nipase emi mimo nje mo pe se ranse offices marun ni won pe se ranse si awon ti oda kan mo wa mo wi pe mi yeso oluko o woli ni mi ngba ba fe feji kare ti iyun ni pe mi o fun ole pe o tori mi yeso oluko o abi ke mi e ma se pastor ti mo ra ya ngba odo mo di esin to ba se ku se nsin fi ana ti se pe fun o woli ni mi gbogbo won lo di woli mo wa ni offices marun ikoni lo dale lori fifi ima to ye bo awon agutan ni iya to be ni pe onikaluko fi ima to ye bo awon agutan ni ibamu pelu office to wa to ba je pastor pastorially oko awon mojo to ba je evangelist evangelistically oko awon mojo to ba je prophet prophetically oko awon mojo to ba je bishop imo ibe oyun bishopically oko awon mojo to ba si apostle apostolically oko awon mojo to di pe gbogbo offices mararun yen o da lori fifi imo ati oye bo awon agutan ewe efeso ori kerin ese kokanla se kedogun basarika
1: o si ti fi awon kan fun ni bi apostoli ati awon miran bi woli ati awon miran bi evangelist ati awon miran bi oluso agutan ati olukoni fun ase pe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara kristi titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo olorun titi a o fi di okunrin titi a o fi de iwon gigun ekan kristi ki awa ki o ma se je ewe mo ti a un fi gbogbo afefe eko ti siwa ti seyin ti a si fi n gba kiri nipa itanje eniyan nipa arekereke fun ogbonkogbon ati imunisina sugbon ki a ma so otito ni ife ki a le ma dagbasoke ninu re le ohun gbogbo eni ti se ori ani kristi
0: mo ti salaye eyun ohun daada njejo ko mo di pe iyun na ni nti so tori mo se nwoju agun be lojo nlo sugbon mo layo mo lati so fun yin pe laipe pupo e ri pe Olorun oba wa eje nsi fi pamọ nta ba fi pamọ ni niyi tori teyan ba ra so pa meje to si wa di ojo meje ko to juju egbe amọ to ti wa fi aso pa meje eyan meje se mo pe ju egbe ko niyi mo iyun ni pe I reserve my comment labala be yen so fivefold ministry this five offices ninu ministry ko da lori fifi imo bo awon agutan ese keji fun ase pe awon eni mimo fun ise ranse fun imudagba ara kristi eni ti ndagba leni ta nbo omo ta nbo ta nfun lo nje ohun ni ndagba bi aba mu ara kristi dagba afi ka fi imo ati oye bo won be se lawon mararin na ni apapo pe a gbe won kale fun ara kristi fun ase pe awon eniyan mimo iyun fun se ranse fun imudagba ki se oluko ni nikan na gbe kale pe mo bo awon agutan ki won le ba dagba tabi oluso agutan gbogbo eni kan to ba ni Olorun pe ohun sise ranse eh to ba fi gba yi pe Olorun pe o si sise ranse ohun to ye ko je ni eni ti o ni ima to ye lati fi bo awon agutan fun imudagba ara won gege bi ara kristi ki won le ni imo ro Olorun bo so ni oni jejo e je kin bo se ese ke dogun that is efeso ri kerin ese ke dogun ba n tu benka
1: sugbon ki a ma so otito ni ife ki a le ma dagbasoke ninu re li ohun gbogbo eni ti se ori ani kristi
0: sugbon ki a ma so otito ni ife ki a le ma dagbasoke ninu re iyun ni pe lati dagba ko so gbon kankan teyan le fi le dagba ti o ba je ounje agutan ni dagba ti o ba ri oluso agutan rere ti o fun ni ounje ki si lo ounje na imo ato oye o wi pe sugbon ki a ma so otito ni ife ki a le ma dagbasoke ninu re ni ohun gbogbo eni ti se ori ani kristi ki a ma so otito ki a ma so otito ni ife kini otito ti won ni ka ma so ti bibeli ese kedogun ni ka ma so eje ja wo ninu iwe samu ori kokan ori 80 ati mokan le ni 20 iyun ni pe ori kokan de ni 100 ese ni le ti temo
1: ni o ti to ni ipile
0: ese 160 o din ese 160 ko to mo ka o ya
1: Psalm 119 verse 160
0: okay
1: o ti to ni ipile se oro re ati olukuluku idajo ododo re duro lailai
0: mhm so o ti to ni ipile se oro re efesu ori kerin ese ke dogun wi pe sugbo ke a mo so otito kini nti si so otito duro si ki se otito riri aye ki se otito paper te fin wasu ki se otito aloja pate npa krite ba fe lewaju adua nigbati kini kan se kini kan to ba gbadua e wa ri basis basis won fi gbe ohun yen o te ba ti gbe oke won wa fi basis tabi ba ri to won fi gbe wale ihale na ngbogbo re to ba gbadua ihale ngbogbo re o to o sinu te nso koda iro le npa ngba te ba enlarge ogun aye fun awon eyan o ro le npa ki so to si so otito fun awon omojo o ni pe ka le fi otito bo won imo oye atito ki wa lo otito yen otito yen Psalm 119 verse 160 otito ni ipile se oro re si so oro re ki ko awon agutan ni eko oro re eh o ni otito ti a nwi yi o ni ti a nso yi se na se tolorun fi ran gbogbo enikeni ida ko je woli ko je pastor ko je oluso agutan ko je bishop ko je apostle apostle gbogbo nti olorun fi ran oni pe ba ba pa gbogbo yin po gbogbo yin le gbo lo je oluso agutan rere eh oluso agutan rere ni gbogbo yin eh so ona bi te tin so agutan lo yato be ba nso bi evangelist e ma

0: kí náà ni ra ṣe jàpàlà tàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, bí ṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí Gíọ́sì mọ́ dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Mix ló ṣe gbẹ́tẹrù 32FM Latter Fest ọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan-an sí, mo máa jẹ kúgú ayé.

0: Hubaya 24. 20 meta bita tutu sha ti feye. Pelu a rori bubu ikoni bani dore. Kante 32FM 949. Feye.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
7: CDK, san díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
8: Over the air or over the counter, we're the best medicine you can get.
9: 32 FM 94.9.

ṣùgbọ́n o a mọ̀ wípé nígbẹ̀yìn pátápátá ayin ọlọ́run lógo ni o àwa tá a rí ìgbẹ̀yìn september yìí lágbára elédùmọ̀ rè àwa náà láàjọ rí ìgbẹ̀yìn october bí ọlọ́run ti wà tí ẹ̀mí rẹ̀ sí ń bẹ nígbẹ̀yìn pátápátá ayin ọlọ́run lógo.

wọn ti ń plan fún wọn náà wọn ni a fẹ mú wọ ẹgbẹ ti ọmọ ni orí pé kò lè bá yìí tiẹ tí àwọn òbí rẹ tí wọn ò ṣe rí wọn ni wọn fẹ ṣe tí wọn ní ọmọ ṣe tàbí bẹẹ kọ ìgbà tí àsìkò tiẹ náà ń bọ mọ bẹrù mọ. Ọ̀run tó súdẹ̀dẹ̀ ó kún fún àánú yóò rọ̀ jù.

lè ń ṣe àwọn àkàwé àwọn àkàwé yẹn bí wọn ṣe ń tò lẹ́sẹẹsẹ. wọ́n tún gbàgbé ìpolówó ọjọ́ ó tún lọ ní ráńgbá. àwọn ló da aago mẹ́fà ká tó jọ túra.

gbogbo ìlú Ìbàdàn ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkọ̀nà Adẹ́nìpọ̀ Ṣòru 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságua. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn.

0: come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mínímì ló ṣàgbátẹ ru 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ kan sí, mo máa jẹ gbogbo ayé.

0: káàbọ̀ padà sórí ètò.
1: Tá a pè ní orin ìgbàanì. Ní 32FM 94.9 fẹ̀yìn ẹ̀ láwa ó. Ilé ni Evangelist Dr. Bayo. Gbogbo èèyàn mọ̀ sí Ìmọ̀lẹ̀ Ayọ̀.

nígbà tí bàbá àti ìyá mi kọ̀ mí sílẹ̀. Gbọ́wọ́lé òkà àyà rẹ bó ṣe ń kọrin. Ṣé wọ́n náà sùn mọ́?

téyàn bá gbọ́kàn léyàn tó fi ìfẹ́ rẹ̀ fún yàn ó jẹ́ kó yọ wípé bí ó ṣe máa dùn lọ nìyẹn o àsìkò kan wà tí ìṣòro wọnú ẹ̀ ṣùgbọ́n lásìkò tí ìṣòro dé tó wọnú ẹ̀ yẹn ṣó ní ìfàyàrán ṣé irú ìfẹ́ tó níyẹn náà ló ní ṣé kò yege ọkọ tó fẹ́ ìyàwó rẹ̀ ní àsìkò tó ń dùn tí gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ wá sáfẹ́rẹ́ ní ìsìn òrí tọkígi òrí chicken jẹ fúngbà díẹ̀ ìfẹ́ rẹ̀ mọ̀ tí ń ṣámọ́lámọ́lá ẹni tó ń pè ní àkànní àbẹ̀fẹ́ àyìndé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ tí wàá di taleléyìn àwọn ẹlẹ́sìn òsì ọmọ àlìkínníkankínníkan mi ò fẹ́ máa sọ̀rọ̀ òdì lórí afẹ́fẹ́ ni o ọmọ tó ń pe ọkọ rẹ ní ìsìn torí pé kò rí nǹkan múlẹ̀ ọ̀rá

0: ìdè ikú já ìdè àìsàn já àṣeré àṣe ìkójọ ìdè yẹn já láyé mi rẹ o ìdè ká mọ kọ̀mpléènì ká mọ rún nǹkan mọ́ra
1: a
0: lè bé èèyàn míì sọ ó sì ń pòrúru ọkàn wa torí àmọ̀ pé bá a bá bé èèyàn sọ wọn ò fi àṣe yẹ̀yẹ́ ayé burúkú pọ̀ ẹ rántí ìta àládéwùwo ni àládéwùwo àládé ó sì pé ọ̀rẹ́ rẹ̀ ọ sọ fún ọ̀rẹ́ wa lọ gbẹ́lẹ̀ kótókótó síbi kan ọ lọ sọ pé àládéwùwo ibi bá wù ń bẹ̀ bí a ṣe ń fún fèrè ni a pé àládéwùwo ni tó tú àṣírí ni pé ẹlòmíì ò tiẹ̀ wá lè sọ̀rọ̀ ọkàn rẹ̀ rárá ó sì ń palára ọlọ́run ó ti tú ọkàn rẹ̀ jáde sí ọ báyìí ìdè náà kọ já ẹ kókó di ẹ̀rín ọ̀rọ̀ kó di ayọ̀ a ó kọrúkọ wa sí ibi ayọ̀ náà.

ṣẹ̀kẹ̀rẹ̀ ò nẹ̀kẹ̀rẹ̀. Torí ìbá méjì kọ́ 32FM 94.9 ló mú dùnú báráyé. 32FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

Online Dynamics. Ilé-iṣẹ́ akọrinrin àjọ tó ti gbẹrẹgẹ jíjẹ sí Nàìjíríà. Kàkà kí tún fan. Wípé lọ́dún 2026 gbé ìgbésẹ̀ kó bá wọn rìnrìn àjò. Kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fórílẹ̀-èdè bí Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics leto ìrìnàjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026 ní ti BSB ìrìnàjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fìmọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó àti mọ̀ wọ́n mọ̀ sí à ń kó rin ìrìnàjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Up Edition Police Station, Jericho Ibadan. Telephone 081-0273-8145 àti 080-3242-9497. Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìnàjò ayọ̀.

0: ṣùgbọ́n èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọwọ ẹ dúró náà jàre.
3: bí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó ń bá lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mokola road ní bestnight bus stop àti àpáta ẹ lè pè wá sórí
6: 0707-460-3911.
7: CDK, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026. Proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahiru Suba, Rashida Bala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, and many more. Date 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Laughterfest 2026 is where Ibadan will be this season. 32FM Laughterfest 2026 is sponsored by Imperial Black and Mini Me. Don't miss out. See you there. 32FM, filling the world with laughter.

0: Malale mo kiri yare agwa tara ko ko le ba data ba kiri ko le ba di everybody lale yi ah ever brother be dey cause nkan to ri pe mo fe free tale celebrate birthday me yes because 29 yeah kiss do to do bo si ale da ko wa si ojobi mi ojobi alu mi lamu
1: be me
0: mo fi le lori
1: lale happy birthday to me,
0: alomi lamu.
1: Happy birthday to you.
0: You are money, buddy.
1: Happy birthday. Happy birthday. Happy birthday to you.
0: Oh, no, what did you mean? Oh, what did you mean? What was it to you, but never to my colleagues? Oh, see what? Oh, I never get a more. Oh, I never get a king of that. Oh, more no democracy. Oh, but what they get into the bed with a book. Sọ́bọ̀rọ̀ jẹ́ ẹ̀gà láyé sábàdà lálẹ́ àgbàdàn àwọn àdọ́gba bíi kàásì kan èmi àti ìyàwó mi orí afẹ́fẹ́ náà ni kẹ́mi ọwà kárálé ti gbé bó ti kí ẹ.
1: gbogbo yára lé mo kìí mo lòyìn lọ́gọ̀ ẹni mo ṣe bọ́sẹ̀ tó lọ rí látàbí ìtẹ́tẹ́ lórí ètò ta ló ti di lọ́sẹ̀ tó ń bọ̀ àwa wá ń dúpẹ́ o à ń dúpẹ́ pẹ́ òkú pé láyọ̀ ohun àlàáfíà
0: lọ́wọ́
1: olúwa kẹ́mi lorúkọ mẹ́yà sọ̀rọ̀dọ́ ọmọ wọn lóhùn dùn ẹ̀kí mọ̀gbọ́n
0: tí ìbá tó gbọ́
1: àyà àgbàdàn ọmọ múlà méjì ojúṣe ẹ̀yẹ ọ̀tún bá ní mi ọmọ ẹlẹ́wọ̀ òkun ọmọ ẹlẹ́wọ̀ wọ yìí wọ yìí ṣé wàá rí ibi tí ilé olóró lẹ́jì gbòná
0: ti ṣe kẹ́rin bá ti
1: gbé mi
0: láyà ọdún ọláyà ìbí
1: lórí afẹ́fẹ́ aya lórí afẹ́fẹ́
0: orí ẹ̀ bó orí rẹ̀ bó kí ẹ̀ sì ẹ̀ wọlé jàre.

0: olólùfẹ́ yín kan ṣoṣo ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín tó yin Adégbọlá the one and only international ṣẹ́wó tó ní NAFDAC number another one is a counterfeit mo ń fi àsìkò ìròyìn wípé mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ètò ọmọ yín olólùfẹ́ yín Akeem Hamsat ṣokoto bíro oníkùnsùn gbẹ̀ngbẹ̀ alómilámù one kò pé méjì o ẹ fẹ́ mọ time ago mẹ́wàá alẹ́ ni níbo 32 fm fẹ̀yìn ẹ 94.9 blood tonic ni kò ṣe fi ṣeré ibẹ̀ lẹ ti gbọ́ tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí à ń bẹ̀rẹ̀ ètò náà lẹ̀ ń gbọ́ yẹn tẹ́ bá ti ń gbọ́ báyìí ẹ máa sunrun àlàáfíà ẹ máa lálàyọ̀ ẹ máa bára yín ní paradise ni pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ má jẹ́ kán ròyìn fún yín ẹ má gbé rédíò yín kúrò ní 32 fm fẹ̀yìn ẹ 94.9 ẹ máa gbádùn ètò oríṣiríṣi ńbẹ̀ àwọn báyìí ọmọ yín Akeem Hamsat ṣokoto bí ìrósùn gbẹ̀ngbẹ̀ ó ní kẹ́ ẹ máa gbọ́ ọ.
1: kásùn láyọ̀ lè tó tẹ́ ẹ̀ tí ń gbọ́ tẹ́lẹ̀ ni kò yín jẹ́ kò dínkù kò ànànànà undiluted program ni látẹnu Akeem náà ni o sún gbẹ̀ngbẹ̀ oníkan bíi gbá pító ṣokoto bí orúkọ rẹ tí ẹ pọ èyẹ dẹdẹ bí òkú gi gbogbo ohun tí ń ṣe pátápátá ẹrin ni láti sátidé ní kẹ́ ẹ ti máa tẹ́tí sí ètò rẹ títí di sunday ọlọ́run bá ń gbọ́ kò sóògùn kankan tó lè mú yàn lálàáfíà tó kọjá ẹ̀rín àrídọ́nà gbogbo àwọn ìdìbànújẹ́ Akeem ló lè tó ètò Akeem èmi adéwé adéwálé ẹlẹ́ṣọ́ ni mo fi ń tó yín létí mo tún fọ́n gbọmọgbọmọ wípé kí ẹ máa gbọ́ kásùn láyọ̀ ètò ni màmá ètò.
2: ẹ gbọ́ kásùn láyọ̀ ẹ jẹ́ sùn láyọ̀ gbogbo wa pátápátá o ètò Akeem Hamsat alómilámù ọ̀rẹ́ tèmi olóríire ẹ má gbọ́ ní gbogbo alẹ́ sátidé títí dalẹ́ sunday lẹ́ mọ́ gbọ́ 32 fm níge tó àbùkù Akeem Akeem Hamsat òun ló lo ètò ètò ní Akeem Hamsat káàdẹ́rìn ipò zónú ẹ wá nǹkan fìdílé o ẹ já jọ gbọ́ ìwọ náà ọ̀ọ́nì ronú mọ́ ọ lè ní ẹ̀jẹ̀ rúru láéláé ọ̀rí gbogbo èèyàn tí bá ti ń la pàtẹ́sàn bọ́ ọ bá rọrùn sùn bọ́ ọ bá ti ń gbọ́ ètò Akeem Hamsat alómilámù tèmi adẹ́rìn ipò sonu kásùn láyọ̀ ẹjẹ́ àjọ gbọ́ ìwọ ń gbọ́ èmi ò gbọ́ èmi ò gbọ́ ìwọ náà ò gbọ́ èmi àjọbíẹ̀wé ń gbọ́ àjọbíẹ̀wé ààrẹ mú bàbá láǹsí àgbà.
3: ẹ̀pà alómilámù ṣokoto bíro ètò kásùn láyọ̀ ẹ máa gbọ́ pẹ̀lú Akeem Hamsat orúkọ mi ni délé òdúlé

0: ìbọ̀fọ̀dé peters wọ́n ti rí ọtí wọlé lẹ́yìn ẹ̀kọ́ tààtú ti wọlé
1: ṣìgó ṣẹ́gun olùpàpàtí olùpàpàtí
0: ọba ma sáfù wa
1: sáfù everybody là lẹ́yìn.
2: Èmi ti ẹ̀ fẹ́ ṣe nǹkan.
0: Kí ló fẹ́ ṣe?
2: Ohun tí mo fẹ́ ṣe ni pé lórúkọ mi
0: ìwọ
2: àti lórúkọ gbogbo àwọn olólùfẹ́ ètò Kásùnláyọ̀.
0: Ok now.
2: Gbogbo ẹni márùn-ún àkọ́kọ́ tó máa kọ́kọ́ pè wọlé
0: lálẹ́
2: màá fi káàdì fa 500 mo fẹ́ fi celebrate birthday ọkọ mi. Ẹni márùn-ún àkọ́kọ́
0: tó máa
2: kọ́kọ́ pè wọlé lálẹ́ yìí
0: káàdì
2: ìfiránṣẹ́ sẹ́yìn.

0: kẹbi ni ẹ bá ti pè pàápàá o ti jẹ káàdì 500 naira ah pàápàá sáré pè gbà o ti bẹ́ẹ̀ de alóbi lábùdí o.
1: èyí yóò máa mẹ́lẹ́kì yóò tàbí yóò máa bẹ́ẹ̀kì.
0: ẹnikẹ́ni ti wọlé o orúkọ rẹ.
2: Délé ni o.
0: Sokoto bí ìró.
2: Jókòó gbangba.
0: Ok.
2: Ẹgbẹ́ sọ̀pọ̀lọpọ̀ dún.
0: Ami.
2: Àwa ti mọ èyí tipẹ́ ọmọ rulẹ̀sì ló pè yín, ọmọ Káyọ̀dé rulẹ̀sì, àjọ wa sọ́dọ̀ yín.
0: Owó rè, owó ló kún fún yìí, owó káàdì yìí rè. Owó káàdì yìí rè. Ami.
3: Ami.
0: Kí ni orúkọ rẹ? Orúkọ rẹ?
2: Délé Akinyẹlé Makinde.
3: Kí ló gbà yín nọ́mbà yín?
0: Nọ́mbà rẹ.
2: Ìpínlẹ̀ 94 ló gbẹ̀yìn ẹ̀.
0: Làbí kò pèmí lẹ́yìn.

0: lórí rẹ ni wọn sọ gele wọlá gele lórí rẹ
1: ìyàwó celebrant bẹẹ wọn wọlé gele
0: mo bá tọwọ́ ní pé àwọn tí wọn ń gbọ́ program yìí ò lè gbádùn ẹ̀ tó àwọn tó ń wò lórí
1: facebook
0: sígo wọn jẹ́rìí ẹ̀ tí ò lè ta ó ti kí mi ó ti kí mi
1: ó ti kí mi ọ̀rẹ́ rẹ̀ ń tí ìkí ọ ni
0: ṣé gbé gan gbajúmọ̀
1: abotu loko ni
0: o tun ti loko nu
1: yo mani kyanke
0: kemi
1: gbe onje wa ba mi leyin speaker
0: ni o ti le o le o se kusi

0: ọ̀rọ̀ tẹ́ ti jẹ káàdì kẹ́mi ẹ má gbàgbé o orúkọ yín olúwa kẹ́mi ajani bébí babayemi sẹrífù àti ṣẹgun àti bọ́sẹ̀ babayemi lóko rẹ kẹ́mi ó bá máa ṣe fún yín ni ó ṣe fún yín ó ṣe kiri yẹn fún yín o.
1: Wọ́n á tún wá di Tuesday. Pàdé mi àsálómi lámọ̀nà
0: lórí ẹ̀wọ̀n jọlé
1: ní Washington DC.
0: Wẹ́sì orí ẹ̀ sùgbọ́n rẹ̀ ọ̀n fa.

0: lójú ẹ kí mi ọmọ mi ti kí mi ọmọ mi ti kí mi lórí facebook
1: kí ló sọ
0: ọlámilekan
1: no ọlámilekan
0: ó ní happy birthday to you in advance happy birthday to myself too ah ìwọ ṣe bẹ́ẹ̀ ni tẹ́sẹ̀ tẹ́ bá wàá o èmi ṣe tẹ̀mí 29 ó tún wá kíra rẹ abẹ́ àrọ̀ ọmọ yìí ni
1: ó dà bó ṣe kíra
0: rẹ ó tún kíra rẹ ó ní watching you from ìlọrin yẹ ìlọrin lọ́wà ó ní sọ́kòtò bírò ó gbọ́dọ̀ àbára sọ́kòtò bírò ọmọ àkẹ́ èmi ní sọ́kòtò bírò okay. O keep me footy ojo bi mi ni.
1: Ayo. Iwo go dagba o.
0: Ta ba lo tun ma come 20k.
1: O do le.

0: láì lẹ́kan sọ lẹ́kan ọmọ mi ti sọ. Ìwọ lọ Facebook rẹ̀ bí kò ní fèrè ara mi sọ tọkọ. Ìtọ́kọ́ mi bí kò ní fèrè ara mi sọ. A ní ọ lọ wọlé lọ wo Facebook.
1: Kí lọ kó so.
0: Lọ wọ́n tó.

0: àwọn ọmọ tí wọn bá bí ní september báyìí àwọn ọmọ tí wọn bá bí lásìkò yẹn ọlọgangan ló dá wọn fúnra rẹ kò rẹyàn.
1: àwọn ọmọ tó ń bí ní
0: january ńbọ jẹ àwọn ọmọ lọwọ kan so ní àwọn ọmọ september yìí libra ni wọn libra ọlọgangan ló mọ dá
1: wọn rẹ àwọn ọmọ tó kù nǹkan ọmọṣẹ ọlọrun ló dá
0: wọn ọlọrun àwọn míín pé kí wọn dá wọn kan. Ọ̀rọ̀ àwọn angẹ́lì kan àmọ́ ọmọ september gangan ní
1: àwa yìí
0: ó rí pé alálùbárí kan ọmọ ni wá
1: ní
0: àwa september jẹ́ wá fún ọ ní àpẹẹrẹ kìrìsìtẹ́nì ọ̀dẹ ọmọ september ni o tábí ọmọ sọdẹ adé láti gbogbo àgbáyé
1: gbogbo àgbáyé ọmọ aládé gẹyẹ gangan fúnra ọkọ ìyá láyà
0: kìrìsìtẹ́nì ọ̀dẹ wọ́n mọ̀ lókè wọ́n mọ̀ sálẹ̀ wọ́n mọ̀ ní gbogbo àgbáyé ọmọ september ni o tó wá gbọ́ bàbá rí dírímù.
1: Pastor
0: Adeboye ibo wo ti baba Adeboye mo wo ti baba yen ko si wo ti baba ni baba Adeboye yen omo September ni ah wo po ba wo po ba wo wo po gidi ga o
1: ko rire o
0: a lo mi labu omo September ni
1: sokoto biro
0: su gbegbe e ko oko re e ko oko re e ko ide ni ta fe du mo bo je gbo e ko ah la le yi o tu pa tu la le wu tu la le wu tu la le wu.

0: kẹ́mi o ti di ọmọ oró ọ̀nà ọmọ oró ọmọ sí ń jó bí ìbàdàn ọmọ ìbàdàn bá ń jó àwọn ìbàdàn láti ní jó ìwọ ọmọ òdò ọwọ́ ń jó bí ọmọ ìbàdàn àwọn láti jẹ́ ti mọ́
1: you forget pé sọ ní ọmọ aládìí ọmọ òdò ni bàbá wa tàkò tó lórí stage yìí
0: ok ọmọ
1: aládìí jó
0: ṣé family sọdá dé wá ni
1: ọmọ aládìí

0: Yàtí sọ̀kò àti ìmọ̀ràn rí náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn ọmọ ilé-ìwé ti wọlé sukúlù ìsìn báyìí.
1: Wọ́n ti wọlé o.
0: Àwọn bíkọ̀ wà jẹ́kọ̀ mọ́ wọn lọ ilé-ìwé. Wọ́n lẹ́rùn ba àwọn. Mo ní kò yẹ kẹ́rù ọba yìí mọ́ torí pé ayé ìjọ òun ó ti di àfihẹ́ dìde égún fi sọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí everybody fọkàn balẹ̀. Security ti dúró pa.
1: O duro.
0: Ní Nàìjíríà.
1: O ti duro.
0: Lọ́yọ̀ ṣe ti wá bí. O
1: ti
0: duro. Wọ́n bí kò yé sí báyìí àwọn òbí ẹ mọ rí owó tọjú ọmọ yín
1: àmì
0: àwọn ọmọ náà wọn mọ ọmọ tí wọn ṣe
1: àmì
0: ẹ ní sí orí burúkú
1: àmì àmì
0: ọmọ yín máa dàgbà
1: àmì
0: àwọn ọmọ náà ni ẹyìn ọlá
1: bẹẹni
0: ẹ jẹ ká tọjú wọn dáadáa ṣe rí tó bá fẹ kọ iṣẹ àdùnmọ kọ sí àmọ kó tẹ kọ kàwé díẹ
1: kọ kàwé bí èmi máa ń sọ nǹkan kan lórí program tọrọ tèmi máa ní ẹkọ olópin lóòótọ ẹkọ olópin o wàhálà ó lọ títí la ó lọ gan ó dojọ téèyàn bá di pé èèyàn dágbére fáyé ó tó di pé ẹkọ tiẹ ṣe kínní ó dópin èmi á máa wí pé béèyàn bá tiẹ máa kọṣẹ ẹ jẹ kó kọkọ kàwé iṣẹ ìrọmọ tó bá kọ iṣẹ tó bá kàwé ó máa ń yàtọ ó tètè máa ń ga ìwé yẹn máa jẹ kó ga yàtọ sọmọ tó yẹ pé kò kúkú kàwé lẹ́yìn pé ó lọ kọ́ṣẹ́ ṣùgbọ́n bọ́mọ bá kàwé tó wá kọ iṣẹ́ ọwọ́ pẹ̀lú ẹ̀ ó máa jẹ́ kó tètè ga ní kíákíá.
0: nígbà tí mo wà ní body house ní secondary school ládìkìlẹ̀ body house mo gbé o bẹ́ẹ̀ni bí wá wà ní òkè bẹ́ẹ̀ni ẹnìkan wà sálẹ̀ bá ti máa ń sùn náà àmì bá ti body house kí bọ́ tọ̀ yìí ayéjọ́ yà wá sùn ìwà náà bí bẹ́ẹ̀ni bí ṣe tutù.
1: Ta ló sùn lókè?
0: Èmi ni.
1: Ta ló sùn sálẹ̀?
0: Ìkọ́nà àwọn fúlẹ́ẹ̀tì náà ni.
1: Bẹ́ẹ̀ni ti
0: bẹ́ẹ̀ni wà á tutù.
1: Ok.
0: Bẹ́ẹ̀ni bí wà á
1: bẹ́ẹ̀. Wọ́n yẹ domi sí.
0: Bẹ́ẹ̀ni tèmi kọ́ ló tutù. No, ó ń tu láti òkè wá sálẹ̀ ni.
1: Látòkè.
0: Ìmọ̀ bó ti jẹ́.
1: Òjò ọ̀rọ̀ níbẹ̀ ń jò.
0: Òjò ọ̀rọ̀.
1: Kọ̀rọ̀.
0: Àmọ́ tá a lè pè. Àmọ́ tá a gbé.
1: Alomila mú mu gàrí sùn lọ́jọ́ ni.
0: Ayé ẹjẹ́ ìyá pé wọ́n ní mọ̀tọ̀ lé wọ́n tá ní mọ̀tọ̀ lé.
1: Ní lọ́wọ́ lọ́rọ̀ kan.
0: Wọ́n ní mọ̀tọ̀ lé
1: ni. Olùdámù tọ̀ lé lọ́rọ̀ kan nígbà
0: yìí. Ní body house ni wọ́n ní mọ̀tọ̀ lé. Kẹ́hárí o, wọ́n wá ti wá ní gbogbo ìgbà. Èmi ò kẹ̀ máa ṣeré pa lórí fíìlì lójú oorun mo ti ń lànà o. Ìwà ni mo fẹ́ tọ̀ mo fẹ́ tọ̀. Ìwà na páìpù mi sí ẹgbẹ́ gọ́tà lẹ́gbẹ́ fíìlì. Àṣé orí bẹ́ẹ̀ni ẹ wà sábẹ̀ torí mo dá omi sí. Mo dàtọ̀ sí ibi ọmọ. Wọ́n ti wá kékeré mi wà gbọ́ kẹ́bọ́ mi pé ẹ̀kọ́ dá o. Wọ́n ní òkè ọlọ́jẹ́ ń gbọ́ o. Nígbà yẹn sì gbàdúrà. Àwọn ti gbé jọ̀kan ní bá mú ọba sí mítìrì pọ̀ àwọn stúdẹ̀ntì yòókù. Ní bá mú kíní ọmọkùnrin mi ní bá so ní òwú tẹ́ràn. Tí wọ́n fi ṣe láyé ìgbà yẹn bá so lórí òwú bá so mọ́ irin bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ tọ̀ nígbà tí tó tún gbé mi ní
1: ìjọkìn
0: ọ̀rọ̀ burúkú ní ilé gbàgbé ẹ̀kọ́ dá o kí mo wí ẹ̀kọ́ dá gan o mo kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé kí wọ́n máa tọ̀ lé ní ilé ìwé tàbí lẹ́yìn ìwé àti ìbáyé dàgbà ìgbà ẹ̀kẹ́lẹ́rẹ́ kí ni éjì mi wọ́n máa ti dàgbà náà díẹ̀ náà éjì mi gbà yẹn mo máa lọ bí nǹkan bíi mo dàgbà o mo dàgbà o.
1: bí kí wàá ní éjì
0: mi. mo láti dàgbà mo táwà ní secondary school class 2.
1: lè o tún tọ̀ lé.
0: Iṣẹ́ èṣù ní nígbà yìí.
1: Iṣẹ́ èṣù alomi.
0: Iṣẹ́ èṣù iṣẹ́ èṣù.
1: Wọ́n ṣáà sọ kínní.
0: Wọ́n so mọ́
1: gan-an. Wọ́n so ló
0: wọ́n so. Àmì mi náà wá rí pé ó yẹ kí n ní ẹ̀kọ́ bí n ṣe tọ̀ lé mọ́nù. Torí ìyẹyẹ yẹn wá pọ̀.
1: Wọ́n kọ ilé ẹ̀kọ́ ni.
0: Bí n ṣe tọ̀ lé mọ́nù.

0: Hello.
1: Súgbẹ̀gbẹ̀ orúkọ yára ìbẹ̀dí sọ̀rọ̀.
0: Alẹ́ àti ló gba sùúrù.
1: Olú
0: àti ìtàlẹ̀ àti ló gba sùúrù.
2: Ẹkọ ọjọ́
0: mẹ́ta. Ẹ kálẹ̀ o, ẹ kú ètò. A sì ní. Ṣé ẹ̀rọ ti lákàlàkà ni?
1: Ṣé
0: wàá mọ ẹ̀rọ ti lákàlàkà yẹn lójú oorun? Ẹ fi máa tọ̀ ni. Àwọn tó ṣe bá fún gbẹ̀ngà gbajúmọ̀ gan wà ń bẹ̀ ń gbà yẹn.
2: Gbẹ̀ngà gbajúmọ̀ ò lè sí gbẹ̀ngbà yẹn torí ọkọ mi ò kì í ṣe ẹgbẹ́ gbẹ̀ngà gbajúmọ̀. Ọkọ mi ò kì í ṣe ẹgbẹ́ gbẹ̀ngà gbajúmọ̀. Ẹyin náà ẹ lọ sí nígbè yẹn wà class two tó tún tọ̀ lé class two.
1: Iṣẹ́ sùn ni.
2: Lákàlákàlákàlákàlákàlákà.
1: Iṣẹ́ sùn ni iṣẹ́ sùn.
2: Kí ni ilé ìbúrẹ́ yóò wá wò pé bí ìpàjọ́ ń ṣeré orí eré inú òṣùpá pé mo kàn fẹ́ sáré tọ̀.
1: Kẹ́mi ogun tọ̀rẹ́tọ̀ ní bàbẹ̀.
2: Wọ́n lọ bá tọ́nu náà ni.
1: Wọ́n lè gbé kí lọ sí ibi iná, iná àdògẹ̀tẹ̀ bá tọ̀. Wọ́n lè gbé kí lọ máa tọ̀ sí kí wọ́n máa yípo rẹ̀. Kí wọ́n máa kọ́ ri pé òpó kálẹ̀ o, èmi àkàndé, onítọ̀dé o, èmi àkàndé. Tójú mi rí kí n tó fi tọ̀lé. Tí ojú mi rí.
2: Olóbìlá.
1: Tí ojú mi rí.
2: Olóbìlá wò dápò bá wà mí lébo.
1: Bàbá mi sì ni sọ́jà ni ànàpá ní káwẹ́rì. Ànàpá òtútọ̀ ni lónìí.
2: Mo tẹ̀ fẹ́ bèrè ìbéèrè kan nígbàtí gbò bá ti wá lọ tọ̀ sínú àrò tí ilẹ̀ bá tún tí ó bá ti di lóru kí ló tún máa ṣẹlẹ̀.
1: Mo tún ń tọ̀ lé orí mi
2: rí. Kò wá kìnnúwó.
1: Kí ni ò ṣiṣẹ́?
2: Èwo ló wá padà ṣiṣẹ́? Èyí orí ṣiṣẹ́ ló kù ni.
1: O kò sẹ́ sọ mí ni tí bá ti fẹ́ yí báyìí o kò wọ́n kàn bọ́ mi lẹ̀ ní ìbàdí lè tọ̀ mọ́. Ǹjẹ́ fún mi jẹ́ fi ṣe fún mi mu.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó létẹńtẹ ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM ń dòṣùpá àràn káyé 94.

0: olulana.
1: The great way maker.
0: Àwọn èèyàn ní ìdí kọ́nà ńlá ọjọ́
1: tí. These people need their ways to open ọjà.
0: Àwọn kan kànlẹ̀kùn ìlú òyìnbó.
1: Some are knocking the door of abroad.
0: Àwọn kan kànlẹ̀kùn ilé ọmọ.
1: Some are knocking the door of their womb.
0: Àwọn kan kànlẹ̀kùn ìgbéyàwó.
1: Some are knocking for their marriage.
0: Àwọn kan kànlẹ̀kùn àlàáfíà.
1: For good health.
0: Wọ́n ṣàìsàn lára
1: wọn. They are sick in their.
0: Àwọn kan kànlẹ̀kùn.
1: Some are knocking.
0: Olóore.
1: For benefactor.
0: Jésù sáré drop ẹ.
1: Let me give you
0: on the 16th.
1: On the 16th.
0: United Kingdom.
1: United Kingdom.
0: Ó máa gbàlejò.
1: They are going to host us.
0: Àmà wà ní North London.
1: We will be in the north of London.
0: Lágbára Ọlọ́run.
1: At the gates of London.
0: Nínú London ní North.
1: In the heart of London.
0: Address àti post
1: yẹn. The address will be posted.
0: O lè lọ sórí page wa.
1: You can go to our page.
0: Ó rí address mbẹ.
1: You see the address there.
0: Ó máa drop code kan.
1: I'll be dropping a code
0: there. Táwọn èèyàn register sí.
1: For people to register.
0: Mo fẹ́ rí ọ̀nbẹ ni.
1: I want to see you there.
0: Samuel Adébáyò
1: Jòló kọ́ mi. Samuel Adébáyò Jòló kọ́ mi.
0: Anointing tó ń gbé mi lọ́wọ́
1: yìí. Anointing the miracle.
0: Ọ̀nà ló ń ṣí.
1: Makes ways.
0: Kò síbi tó ti lè rọ́nà lọ.
1: You can have way anywhere.
0: Ó slow.
1: You are slow.
0: Torí àṣẹ ò tí ì dá sí. Pẹ́tẹ́rù ò mú kankan. Torí àṣẹ ò tí ì dá sí. Ní kété tí Jésù wípé ju àwọn rẹ sí
1: ibi.
0: Ó kó àkópọ̀ ẹ̀yà. Ẹ̀rú bá ayé ẹja. Ayà gàdàbà rokokodomi. Lẹ́nà náà máa dábà gàdàbí àlàsà. Ọ̀nà ńlá. Ọ̀nà sí. Àwọn èèyàn ti ń páàkì ẹrù wọn o. Orí òkè ògóyà o. Látọ̀ la lọ. Gẹ́gẹ́dẹ́ máa gbiná.
1: This will happen, sir.
0: Sorí cross over sweet.
1: The festival this month.
0: Ti ọjọ́ Wednesday.
1: Begin on Wednesday.
0: On the 30.
1: On the 30.
0: Stroke on the 1st.
1: Stroke on the 1st.
0: Kò sí ẹni bá ti dórí òkè yẹn rí láyé.
1: There is no one that has ever been to the mountain.
0: Tí ò gbọ́dọ̀ mọ̀ sí mi.
1: That should not be there.
0: Manasaha.
1: Yes.
0: Ohun tó jẹ́ ogbó mi
1: báyìí.
0: Ni pé o gbọ́dọ̀ wà ń bẹ̀.
1: You must be there.
0: Gbogbo nǹkan ló máa dúró.
1: Every other thing we wait.
0: Tí ìrọ̀rí òkè yẹn láti wà ń bẹ̀ fi máa ṣẹ.
1: For you to be there that
0: mountain. Ó pa gbogbo nǹkan tì.
1: Put aside everything.
0: Láti wà ní ẹlẹ́.
1: To be there.
0: Kò ṣẹlẹ̀ rí.
1: Májẹ̀mú
0: tẹ́lẹ̀ yìí.
1: The covenant is
0: there. Àti lórí.
1: Ẹ̀kan
0: là ń sí omi.
1: Once we open the man.
0: Ilé àánú yẹn ló sùn báyìí.
1: At the moment of mercy.
0: Ọjọ́ yẹn la máa ṣí.
1: That day we open it.
0: Ọ̀nà sí ọ̀nà ńlá o. Ọ̀nà ńlá. Ọ̀nà sí. Gbogbo ibi tí wọ́n ti kọ̀ ẹ́.
1: When you have been rejected.
0: Bí ọ̀nà tuntun ṣe ń la.
1: As new way open for you.
0: Kí wọ́n lọ tẹ́wọ́ gbà.
1: Yes, yes, yes. You shall be accepted.
0: Gbogbo ibi táyé ò ti fẹ́ rí ọ.
1: When they don't want to see you before.
0: Kọ́bẹ̀rẹ̀ sí rí ọ.
1: They begin to see you.
0: Gbogbo ibi tó ti rù ẹ́ pé.
1: When you have been written out.
0: Lọ di olú ọmọ.
1: You want to start your.
0: Lọ di olú ọmọ. Lọ di olú ọmọ. Lọ di olú ọmọ. Lọ di olú ọmọ. Lọ di olú ọmọ. In that name. Jẹ́ kí n pàṣẹ lẹ́yìn.
1: Let me authorize.
0: Ìrìn àjò rẹ gbúdọ̀ yá.
1: Your journey must be faster.
0: Divine acceleration.
1: Ìsúrẹ́dẹ̀tẹ̀
0: látọ̀kì wá. Màlẹ́kẹ̀ dẹ̀bọ̀sán. Divine acceleration.
1: Ìsúrẹ́dẹ̀tẹ̀ látọ̀kì
0: wá. Your life must move very fast.
1: Ayé ìgbọ́dọ̀ sáré tẹ̀tẹ̀.
0: Divine acceleration.
1: Ìsúrẹ́dẹ̀tẹ̀ látọ̀kì
0: wá. Who is this?
1: Sáré ni.
0: Let your life begin to move very fast.
1: Ẹ̀ ẹ̀ ayé bẹ̀rẹ̀ sí sáré.
0: Oh, gbọ́n tí mo sọ. Ayé rẹ bẹ̀rẹ̀ sí sáré. Ayé bẹ̀rẹ̀ sí sáré. Kó máa sáré. Ayé rẹ. Kó máa sáré. Ayé rẹ. Kó máa sáré.